mentality ó ní àwọn àgbà tọ́dá ayé rẹ dúró lórúkọ Jésù óyá oníyàwó padà pátá in the name of Jesus amọ́lọ́kùn yàwó owó padà in the name of Jesus ẹnìkan sọ pé dáàdì ẹ ti dé ni wọ́n fìyẹ́ ńlẹ̀.

ohun tó ń gbọ́ àdúà ìjìnlẹ̀ ìfẹ́ ọlọ́run tí ò yí padà adá ògo padà fún ọlẹ́ẹ̀kan náà akí ọ aṣọ ipò òṣe ògo ni fún ọ jésù jésù olúwa wa mọ́mí àti dádì mo rò bówó kan ń bẹ lọ́wọ́ yín ẹ dìde ńlẹ̀ òní ni 22 ọjọ́ kejì ó lé ní ogún oṣù ẹlẹ́ẹ̀kẹfà ọdún 2026 mo fẹ́ kẹ́ ẹ mọ̀ọ́mọ̀ jẹ́ àjọ kí aleluya ni a fẹ́ jọ kí aleluya sí bàbá mi bàbá rẹ ọba tí ò ní jẹ́ ọwálé lófo ọba tí ò ní jẹ́ ọjà san lọ́sẹ̀ yìí ọba tí ó ti gbogbo àwọn oníbàárà rẹ wá sí ọ ẹ̀yin tẹ́ ẹ gbàgbọ́ pàdúà ń gbà síbẹ̀ a fẹ́ jọ kí aleluya aleluya tá a sì ké ní ìsìn yọ jẹ aleluya méje a sì fi ògo márùn sí ọjẹ 12 today is 22/06/2026 níbo lẹ wá ẹ gbé bọ́dì yìí di owó yẹn mọ́wọ́ kí n tó sọ tẹ́lẹ̀ sí somebody shout seven hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah ẹ ṣe ògo márùn ògo ògo ògo ògo ògo fún mẹsàáyà ẹ gbé ẹsẹ̀ mẹ́ta síwájú ayé gbàgbọ́ pé orí báyìí lẹ́jà mọ́ fi ń la ìbújá àṣẹ tí mọ́ ń la ọ̀sẹ̀ ẹja pẹ̀lú ìdùnnú àṣẹ tí mọ́ ń mú nǹkan bọ̀ tó bá jáde òní lọ́jọ́ ajé òní ni monday bí olúwa ṣe ń bẹ tí ẹ̀mí ẹ̀ ń bẹ láàyè àrán àṣẹ yẹ sí ọ in the name of jesus christ mọ̀mọ́ yìí owó ló dì mú ajé lọ kọ́kọ́ fọwọ́ bà láàárọ̀ kùtùkùtù ọjọ́ ajé èmi ràn ọ jáde gẹ́gẹ́ bí ikọ̀ àtìríjú elédùmarè gbogbo ẹni tí ń bọ́ mi káàkiri ayé lórúkọ bàbá tó máa ti tẹ̀mí mímọ́ wà bàjẹ́ ọjà rẹ yóò tà yàtọ̀ lọ́sẹ̀ yìí ìdùnnú yóò ṣubú lu ayọ̀ fún ọ gbogbo bí tọ́ ọ bá lọ wà bá ojú rere ènìyàn wà bá ojú rere áńgẹ́lì pàdé gbogbo ẹ̀yin tẹ́ ẹ mú owó dání mọ̀ ṣe àmì o báyìí lolúwa wí mo sọ lẹ́ẹ̀kan náà ẹ̀yin owó yóò bà fún ọ in the name of jesus christ ẹgbẹ́ ẹsẹ̀ mi síwájú mẹ́ẹ̀jọ́kọ́ mo rán áńgẹ́lì owó sí ọ mo rán áńgẹ́lì ìtùnú sí ọ mo rán áńgẹ́lì ọlọ́run òjijì sí ọ mo ní kọ́ bẹ ṣọ́ọ̀bù ẹ̀wù kọ́ bẹ iṣẹ́ rẹ̀ wù gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà ní nǹkan tẹ́ ń sọ dowó báyìí lolúwa wí ọlọ́run yóò mú owó jáde fún ọ yóò mú nǹkan tó fi sọ dowó yóò gbé jáde fún ọ in the name of jesus christ láì ní dènà pẹ̀lú ẹjẹ́ ń sọ báyìí gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tẹ́ ẹ ní àǹfààní àti gbọ́ mi káàkiri àgbáyé tí n bá ti lè jáde sunday báyìí màá bọ́ sórí facebook àdúà kan bẹ tá ń gbà ẹjẹ́ ń bí ẹ̀yin ọmọ ọlọ́run tó o ti sọ ẹ̀rí have you share your testimony ẹnìkan ni mo sọ tó o tún ti sọ mí lẹ́yìn ẹ̀ nínú ọdún péyìn ò rí ẹ̀rí sọ ọ gbọ́dọ̀ sọ 36 ẹnìkan ni 36 téèyàn bá mọ̀ pé ó ń ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀rẹ̀ sí sọ ẹ̀rí lọ gbọ́dọ̀ sọ 48 ẹnìkan ni 48 bóun ló ṣe jẹ́ ọ gbọ́dọ̀ mọ sọ testimony mẹ́rin mẹ́rin lóṣooṣù ìyẹn ni pé ọ ń bọ̀ bọ̀tọ́ ló ń bá fẹ́ ṣe dáa tán ọ gbọ́dọ̀ sọ 96 ìyẹn ni pé ẹ̀ẹ̀mejì lọ́sẹ̀ tọ́ ló ń bá wá bù kún ọ tọ́ gbà fún ọ tán o lè mọ sọ testimony lẹ́ẹ̀mẹrin lọ́sẹ̀ ẹ̀yin wo lẹ fẹ́ ẹ̀rí ẹ gbé ọwọ́ sáyà ọlọ́run ibi ìyanu wọn ń pè ọ ìkan nínú àwọn okùn ẹni ìyanu mọ̀mọ́ yìí ló ń fẹ́ máa sọ ẹ̀rí lọ́sọ̀ọ̀sẹ̀ lẹ́ẹ̀mejì lẹ́ẹ̀mẹta bí wọ́n bá lè fòókè ní ìgbà mẹ́rin tọ́ ọ bá fòókè ní ìgbà mẹ́rin ẹ̀mẹrin lọ́mọ sọ bọ́ ọ bá fòókè ní ìgbà márùn-ún ẹ márùn-ún bọ́ ọ bá fòókè ní ìgbà méjì ẹ méjì bọ́ ọ bá ń wò wá ọmọ gbọ́ testimony ó ṣeé ṣe kọ́ ọmọ sọ ẹ gba olúwa gbọ́ ni ìwé mímọ́ sọ ó láwọn fi ẹsẹ̀ yín múlẹ̀ ẹ gba wòlíì rẹ̀ ó lẹ́ ó sì ṣe rere ǹjọ́ jẹ́ mọ̀ pé the joke of a prophet is a prophecy àwàdà wòlíì àsọtẹ́lẹ̀ ni iye ìgbà tó bá fẹ́ mọ̀ sọ ẹ̀rí wọ́n sì ṣàṣejù kọ́ ọmọ tó lọ fò kọjá normal time torí ẹlòmíì lè fò lẹ́ẹ̀mẹjọ báyìí ọjọ́ méje la sì nínú ọ̀sẹ̀ kó rí fún ọ gẹ́gẹ́ bí ìgbàgbọ́ rẹ ẹ̀yin wo lẹ gbàgbọ́ pé o lè mọ rí testimony lẹ́ẹ̀mẹrin tẹ̀bẹ́ márùn-ún tàbẹ́ méje lọ́sẹ̀ ló ní kọ́ngbẹ́kọ́ngbẹ́ there is a miracle on daily basis èèyàn lè mọ̀ gbàyanu lójoojúmọ́ mo fẹ́ kó fòókè ni somebody jump up if you believe you are going to receive miracle ọyá gbà gbàyanu gbàyanu gbàyanu gbàyanu gbàyanu gbàyanu gbàyanu in the name of jesus ẹ kígbe màá mọ rí ìyanu màá sì mọ sọ ẹ̀rí sáà.

0: Bẹ́ẹ̀ni, o di méje. Bí Olúwa ṣe ń bẹ tí ẹ̀mí ẹ̀bẹ̀ láyè máa mọ̀ yànnà náà. Tá a bá dé Jesus City lónìí, a yí po lẹ́ẹ̀kan. Ah, àwọn tó wà bẹ́ẹ̀ ni last week, wọ́n rí n tá a dánwò. Ẹnìkan ní ní Jesus City bẹ́ẹ̀ni. Láti ìwó-ròdù ń bì, tó o bá fẹ́ wá, o lè wọ mọ́tò tó ń lọ sí ìkirè straight. Ẹlẹ́fẹ́ sọ̀kalẹ̀ ní yànnà kò Jesus City lẹ́dẹ̀ yẹn. Bẹ́ẹ̀ sì wọ́n mọ̀ wọ́n bẹ̀ tó o bá ń bọ̀ látọ̀sún kan wọ́kọ̀ tí ń bọ̀ ní Ìbàdàn. Ẹ bá ti dé yànnà kò yẹ ní kò sọ yìí, Jesus City náà lẹ́dẹ̀ yẹn. Owó tàwọn tí wọ́n ẹ lè wá sí Wema, àwọn ọkọ̀ church ó gbé ọ lówó pọ́kún, ó sì gbé ọ dórí ilẹ̀ gangan. And ó ṣe é ṣe kọjá wípé new auditorium láti ṣe service ìtẹ̀lé. Àǹgbára dì fún women convention ni. Women convention yẹn láti gba wòlíì Ọlọ́run alàyè, bàbá wa nínú Olúwa, láti ìjọ Redeem Intercontinental of Austria ní Redeem Christian Church of God. Bàbá wa kalẹ̀ jayé. Ní ìpàdé ńlá ibẹ̀ lẹ́ti gba wòlíì Ọdẹkùnlé Epaphras, Pastor Temitayo, ibẹ̀ láti mọ̀ ṣiṣẹ́ ìránṣẹ́ convention ọdún yìí, ó ní ṣe pẹ̀lú 77 special. Oh my God. So ìpàdé májẹ̀mú hanhan, bọ̀ láàárọ̀ yìí, à ń pèsè ara wa lẹ̀. Àwọn tí wọ́n mọ̀ páwọn fẹ́ so ẹ̀rí nínú ìpàdé 77 special, àwọn ni mò ń kójọ. Mo ti sọ nǹkan kan fún wọn, àbí wọ́n bá ṣe dé lónìí, màá gbọ́ wọlé wọn. Èèyàn bíi 2000 plus lọ wá ní last week, bọ̀ lélè àwa bíi 4000 la wà ńbẹ̀. Eme Kwame Nasha Alas. Ẹnìkan níbi ìbáwo, pẹ̀lú àwọn nǹkan tí mò ń kọ yìí àtàwọn nǹkan tí mo fẹ́ kọ́ gbà ládùúà, ó lẹ́rù. Kò sí ẹnìkan tó mọ̀ọ́mọ̀ gbọ́ràn tó tẹ̀lé tí mò ń sọ ìtò òní ní testimony. Mọ́mí ẹ̀ sáré dìde. Ẹni bàbá láàrin ogunlọ́gún èèyàn sáré síwájú ni, pé ẹ̀rí mi jáde. Láàrin ogunlọ́gún àwọn ènìyàn, Ọlọ́run pe ẹ̀rí mi jáde. Mantu mi ni màá mú dání. Ẹnìkan ní mantu, o ni màá ní káwọn èèyàn máa fọwọ́ kàn ní agbára Ọlọ́run. Lórí Facebook láàárọ̀ yìí, a ti bọ́ sí 22. Bí a bá káǹtì ẹlẹ́yọ kọ̀ọ̀kan, mo ti sọ fún yín pé tó bá ti ku ọjọ́ mẹ́jọ sí ọjọ́ mẹ́wàá, màá ní káwọn èèyàn máa gbé omi wá. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run, ẹ mú omi kan pàdé mi lórí Facebook nísìnyí. Ẹnìkan ní omi, ẹ tún ti fẹ́ bẹ̀rẹ̀ olómi dé. Olómi eléyìí yàtọ̀, ó yàtọ̀, mú bọ́tù wọ̀tẹ̀ ẹyọ kan pàdé mi nísìnyí lórí Facebook. And màá nawọ́, ọwọ́ tèmi bá nà lórí Facebook, omi yẹn, ìdí omi yẹn lẹ́ fi kan ọwọ́ mi. Mọ́ dẹ́jẹ̀ ẹnìkan ní kèye mi ẹ mọ́ dàrú o. Láàárọ̀ yìí lórí Facebook, màá bọ́ síbẹ̀ nísìnyí. Màá nawọ́ mi jáde lórí gíláàsì Facebook lórí fóònù rẹ. Ìdí omi tó mú lọ́wọ́ yẹn wàá fi kan ọwọ́ yẹn. Màá sọ tẹ́ fomi yẹn ṣe. That's number one. Number two, tá a bá dé Jesus City, màá mú handkerchief mi, mo ní mantu. Ẹnìkan ní ṣèṣe ìtẹ́tẹ́ ẹ̀dàborí lánàá, ìwọ sáde mọ́. Ọwọ́ wòlíì bàbá kalẹ̀ jayé mo ti gbà. Now, màá mú mantu yẹn, àwọn èèyàn fọwọ́ kan, àwọn bíi 4000 ni, méjìlá ni èyí tí ń bẹ lọ́ọ̀ tèmi. 24 ni wọ́n fún mi. Ẹjẹ́ ń dé mọ́ nígbà bá dé Jesus City. O lè wá sí Wema láti wá wọkọ̀ lọ sí Jesus City láàárọ̀ yìí. Èèyàn 4000 ni màá mọ̀ ṣe bẹ́ẹ̀ fún. Ó sì lè jù bẹ́ẹ̀ lọ. It is well. Aago mẹ́sàn-án nìyẹn, aago mẹ́fà àbọ̀ ni ti Facebook láàárọ̀ yìí. Ọ̀sẹ̀ yìí, ọ̀sẹ̀ agbára hanhan ni, ọ̀sẹ̀ ìmúrasílẹ̀ hanhan ni fún ìpàdé Women Convention tó ń bọ̀. Kò sí ibẹ̀ láti máa ń wọnú májẹ̀mú ọdọọdún. Kí ló dé tí àwọn kan ní testimony táwọn kan ò ní? Odi méje. Ẹnìkan ni ẹ ṣáàwò, mọ̀ kí n tó ṣáàwò. Bíbélì sọ nǹkan nínú Ephesians chapter 6 verse 12. Ó ní, for we wrestle not against flesh and blood, but against principalities, anyone. Ó ní kì í somi àtẹ̀jẹ̀ là ń bá jìjà kadì. Bí ó ṣe àwọn ìjòyè, against power àti agbára, ẹ̀nàwọ́ méjèèjì sókè. Gbogbo agbára tí ń dojú kọ ìyanu mi. Gbogbo agbára tí ń dojú ka yé àwọn ọmọ mi. Ẹgbọ́n ọ̀rọ̀ Olúwa, ẹ wọlẹ̀. Àwọn tá à ń dojú kọ nìyẹn. N tí ò jẹ́ kí ìyanu ṣẹlẹ̀. Bíbélì lọ sọ jáde, kì í somi àtẹ̀jẹ̀ là ń bá jìjà kadì. For we wrestle not against flesh and blood. Kì í sara, kì í ṣẹ̀jẹ̀ là ń bá jìjà kadì. Mọ́ ronú pé yọ ọ̀kan kan ní bọ ọjà. Mọ́ ronú pé yàn kan lọ́tà rẹ. Ibi tó ti ṣe mistake nìyẹn. Àwọn tá ń bájà ni principality. Màmá sọ principality. Àwọn ìjòyè, àwọn agbára, and against rulers of darkness awon ti won lase ni bi okunkun aye awon tan ba ja niye and against spiritual wickedness awon kan be I kan be ninu aye so e ridi ta awon omo tin be ni bi won ko pa mo si ti won o ti bi jade ki se pa awon eyan gbadua o ki si se padua o gba ogun amomo awon ika ti won mo mo ti won duro taku adua and to lo ba ti le send ogun amomo se I mo fo leran ni ika ah momo jo sari gbadua yi olohun jo ninu ose yi mo je npade ika eleda mi mo je kika ko wa raja lowo mi spiritual wickedness bibeli so pe in the high places awon ika tin be loke eh aye ikun fun ika gan aye ifri ika gan gbogbo eyan omo olohun kan se bi ologun bi ese si waju iwo ati ka loruko jesu e pinya e ki gbe baba mo je npade ika titi ti o bi di sunday mi o ni pade ika a se so ru lose yi o a wa si church there is going to be vigil gbogbo eyin teenagers gbogbo eyin youth for jesus gbogbo eyin children gbogbo eyin baba baba momo momo isu oru agbara o waye lose yi but on de ma bo ni olorun jo mo je npade ika mo jo ja mi o pade ika nto ba pade custom to ni kanu ah I mo ya won ti an ti so de duan le oluwa so fun mi o ni ko mi ni ki awon eyan meje yi o fo ke ni igba merin eyin meje yi ala to lamoju ala panilekun ni enikan ni bo le se mo won da o pada lo sinu family house won da o pada lo si school to ti jade ri owa arin gbere gbere loju orun igba to ji laaro yi ara e wu ojogodi ni eyin meje je dide e foke ni igba merin ika to towo bo ala re ika to tun ba pade loju orun lato ni lo e pinya in the name of Jesus baba mo je pade ika e wa wo nkan ti bibeli so ninu we second corinthians chapter 10 verse 4 only for the weapon of our warfare o ija wa they are not carnal o ija wa ki se ti ara oloje mo so bawo eyan ti lawon lo se e lo wa gan e lo sira e lo sin gbere ati wa ati gbere won fire yin dan ngbe o ti je tin so pe won lo gbe ban ki won lo gbe gbogbo e ki won mo se me lo lori nu awon ti an sin gbere atawon ti an ni ban ti an koja lo sibi ti bandit wa eyin onigbagbo o ija ti wa ki se tara o ni to le fi gbogun ti won ki sada ki se ja o spiritual wickedness awon ika ti bibeli nso tin gbe bi giga yi ki sada atoko loran won o bi mo se nso fun o awon te jo mu shop po ki se ada ti ban ogun ole ran ogun o to mo wi fun oyen o adua ti na nu emi lo le gbe kolu won wa nawo bayi gbogbo eni to ti fe ki wa le lofo agbara to ni mi o ni mu nkan bo lo se yi e para yin eyin emi tin da mi laamu e para yin fowo gba ikun e to ba je eni to nwoju oluwa agbara to ni mi o ni bimo agbara to ni mi o ni sabiamo eyin omo kekeke e so agbara to ni mi o ni mari laaro kutukutu monday bayi loluwa wi ma jalara mi wa kigbe owo ti won lo le mi lori ti o je ki testimony mi o jade owo ika lara mi owo ika to su ori mi gbe in Jesus name mo lo se fe be lori facebook ni se bi n ba ti ku nbe ma bo si Jesus city oh ipade taro yo le yo si kejegbe se ri gbogbo ose is going to be fire for fire mama to so awon obirin gbogbo eyin mama mama gbogbo eyin sister gbogbo eyin te sese mari e gbawe lo se awon obirin o gbawe fun oko won awon omode awon sister ti oni get boyfriend won gbawe eyin mama te loko mo e gbawe fa ko bi oh my god e gbo ti mo fe so yi ninu we second corinthians chapter 10 verse 5 only casting down imagination e ma so gbogbo ero kale and every high thing that exalts itself against the knowledge of Christ e ma so gbogbo ero kale gbogbo tin gbe ragasi mo olohun ekigbe agbara to ni mi o ni ta lo sey agbara to ni ma wa le lofo lo sey agbara to ni mi o ni loko lo sey agbara to ni mi o ni rise agbara to ni mi o ni gba visa mi oye jabo e bo si abi atelese mi te mole oya sare si waju ko sare seyin pe mo teyin mole ogun to ni magoke ogun to ni makoja ogun to ni malaluyo lori re ni mo gba lo sa biyan ba le di pelu awon agbara kan won ni jo se nkan kan oni bible fini ninu we colossians chapter 2 verse 15 oni having spoiled principalities and power o ti ba gbogbo imo awon agbara ati awon emi olola ati joye ati agbara to lo ni mu nkan kan bo o ti ba gbogbo won je he made a show of them openly o fi won se yeye ni gbangba wa kigbe baba ba n fogun mi se yeye fogun mi sesin fairomo bi sesin lara mi bawo leyan se le fairomo bi sesin nkan meje mo fe so mo ti menu lo be o ose yi so to ba le gbadua bayi o pe o e wa dide gbogbo eyan e koju si laohun koju si bi to ohun ti mo yo nle yi nawo sibe gbogbo eyan agbara te ni bi mo se nlo yi e ni je mu nkan bo ti nbe loju ona yi e para yin e ku loju ona mi in Jesus name oya koyin si bi to koju si yen koyin sibe wa ke bayi loluwa wi gbogbo eyan agbara te le koyin si igbega mi e para yin e fi aye mi le oya yi segbe o wa pariwo bi n ba rin lo na bi gbogbo ireti nbe nbi ma ri nkan mu bo in the name of Jesus oya koyin si bi to koju segbe yen si iyen ni pe o n gbadua si igun mere ni aye wa ni bayi loluwa wi eyan agbara odi to nbe loju ona mi e wole tori tori in Jesus name wa goju sile le fese gbalẹ le meji gbaun gbaun wa wa kigbe bayi loluwa wi eyin alujanu tin gbenu le e le mu re mi le ose ni mari yanu ose yanu mi leleyin wa goju soke won ni gumerin laye ni mo ni mefa ni goju e soke wa wa kigbe baba mo goju soke si o je riran lowo lo sey oni monday mo je wa le lofo e wo nkan be lara mi laro yi and lo Jesus city lati lo gbadua gbogbo iwo tolorun ba fun ni agbara lati join wa handkerchief to nbe lowo mi oni ma fi gbowo le yin gege bi ohun olohun a si yi po Jesus city lekan gege bi ohun olohun iyen lo be ni si ma bo sori Facebook o mi kan ni e ba mi wa bottle water yo kan o mi yen ma nawo si Facebook bayi wa wa fi di bottle water yen kan bi towo mi wa ja wo boyo ni meri bo e wo nti ya iso e wo yo odun ti an ti da duro eyan to ti se plan fun aye re to ti ni iye omo bayi lo n fe bi won si yi pada eke agbara to fe ye ipinu olohun faye mi to fe ba n yi danu to fe setu olohun da san olohun jo wole e gbo ki to pe mama iwole mo ri osun mare leko ni agbara olohun gbogbo eyin te wa leko e gba wole odekunle e pafras lalejo tin ba ti ro osun mare mo nbo niye enikan ni nibo pastor tobi e wa ba nso bi ti mo nbo now e wa gbo nti mo nbo wa se but e je nkoko so bi mo nbo na e ko le laarin wakati kan abo pere ni
1: ni gbogbo bi te ba ti nbo e gbo le ni iyana paja e wo moto to lo gate bus stop te ba ti de gate bus stop e gbe okada to lo abeson abeson stadium
0: stadium yen ni agbara eni to laye atorun ti won pe ni abeson stadium ibe ni ma ti wa ago mesan tin ba ti debe gba ti o ba idago mewa abo ko si nkan kan paparasi kan kan sa won ni ki wa je ise fun yin ni ko ju bayin na lo awon 6000 ma wa gbe owo le won pelu mantu enikan ni oluwa lo so be igba ti o ba fi di ipade 77 2026 ma ti gbowole awon eyan to 150 awon eyan 150 yen 1000 ma wa fun won ni anointing oil meji meji gege bi ohun olohun mo nlo sibe be ni mo ka won ni Jesus city laaro yi gbogbo iwo to lo n ba je ntete ka be ni mo si de kika bayi lagbare ni to laye ato e wo mama yi eke esu o le da mi duo fun iyanu mi
2: ni Folasade Adams mo wa lati Abuja
0: Abuja lohun
2: ni September last year no o so pe omo me ni mo fe bi
0: me ni le fe bi
2: mo wa bi meta o wa duro lati bi 13 years o wa di September
0: o duro lati 13 years eleke rin o wa engineer e ba ntun gbe odun melo lo lo fi duo won ja nitan mo won da plan olorun se nigeria lo ye ko wa nisin e ja gbon to birin tun ra so na kin to mo gbo we kin to soro le
2: mo a bi meta o wa duro lati bi 13 years o wa di september
0: o duro lati 13 years elekerin o wa aye da duro won o je ko wa mo won le to bi na to and that is not the plan. That is not the, that is not a wish. He say fair niyan.

0: kọjá ní oṣù kẹjọ bàbá ṣe báyìí bọ́lá lẹ́jọ́ láòṣó láti yànà bàbá ọdẹ ni mo ti wá lọ́nà owóde ìdíròkò ni mo ti wá láàárọ̀ yìí. Ẹ̀rí mi ni pé ngbà tí mo lọ orí òkè ògo yẹn mo sọ fún ọlọ́run lórí òkè pé ọmọ mi kan ti ń lé politician ó fẹ́ jẹ́ chairman láti bó ogún ọdún mo wá sọ fún ọlọ́run pé púpọ̀ owó ló ń jẹ́ kó rí chairman yẹn jẹ ní tẹ̀síwájú ọlọ́run
1: chairman local government ẹ̀yin lẹ́bí
0: ọmọ mi ni
1: ẹ̀yin lẹ́bí gangan
0: ṣẹ́gun ìjọlá oṣó ó dẹ̀ ti wá wọlé chairman yẹn ó dẹ̀ ti ó ti wúyè nínú ilé ya yìí ó ti wúyè mo wá dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pọ́ ọlọ́run jẹ́ kó ṣe ṣe ìkejì ni wípé ọmọ ẹ̀bùn rẹ̀ náà ó fẹ́ lọ ìlú òyìnbó ó ṣe kò rí ṣe mo sáà lórí òkè ògo nígbà tí dáàdì ń ṣe bàjẹ́ mo sáà sọ fún ọlọ́run pé ìwọ ọlọ́run jẹ́ kó mọ ìrọ̀nà ìlú òyìnbó ìlọ ṣàánú mi ó ti lọ.
1: ìgbà wo ló ti lé tábù.
0: ó ti lé lọ́dún mẹ́ẹ̀ẹ́dógún.
1: tó ti lé tábù níbo lẹ ti wá pray.
0: orí òkè ògo ni mo ti wá pray ní bàbá ìdè yìí.
1: ní last year august august ilé ìyá àti ọ̀nbíta máa wá kí ló wá ṣẹlẹ̀.
0: ó ti lọ.
1: ìlú wo ló lọ.
0: germany
1: ẹ pàtẹ ọ fún jésù màmá ẹ jẹun ọmọ in jesus name màmá ẹ wò mí ní káàṣì mí lọ́wọ́ ọmọ ẹ gba gbogbo ẹ. ẹ má bínú sọmọ yín chairman a máa pè é tó bá ti wọlé tán ẹ ti gbọ́ èmi àgbéwà báyìí ta ní ẹ̀rí kan sàmì gbá ẹ̀rí ńlá ẹ wò ya ó fa ayé ẹlẹ́kọ̀ọ́ máa pray fún ọmọ ẹ àwọn méjèèjì tó gborúkọ wá sórí òkògo ọ̀rọ̀ wọn ti yanjú ìkan di chairman ìkan lọ germany ìmú lọmọ tí ẹ gbà lọ ẹ̀yin abiyamọ ẹdìdẹ sọ pé bàbá mo gbé ọ̀rọ̀ àwọn ọmọ mi wá sọ wọn di ńlá ó yá ó yá

0: èmi ọmọ yín náà ni o jọ̀lí jàní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣe dámọ̀ Maggi chicken flavour sí ọyà ẹ̀sì pẹ́ẹ̀lì celery
1: SELARIE
0: salary bọ̀dá mi ẹ̀sì pẹ́ẹ̀sọ sí pẹ́ẹ̀lì náà di salary ọyà lọ́pìn ìgbìyànjú ẹ̀sì pẹ́ẹ̀lì turmeric
2: TURMERIC turmeric
0: ẹ káre pálí ohun ìṣebẹ̀ Maggi chicken flavour kan fún yín
3: ohun ìṣebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà celery àti atalẹ̀ pupa olùyípadà ayọ̀
4: Oya egbarade eyomode wonyi se ese ton lati di eni olokiki nla
5: Eni Captain Amazing
4: Nigba na kila ni lati se
5: Awa je Amazing Desire wa
4: Mi o gbo yin o
5: Awa je Amazing Desire wa
4: Eni se toju awon omo re pelu Golden Penny Amazing Desire ti o kun fun eroja asara lore bi protein fiber calcium ati vitamin A e mini Captain Amazing pelu iranlowo Golden Penny Amazing Desire awon omo yo di olokiki nla ti mu oriwu lawujo iyen Amazing Amazing Detox Golden Penny Amazing Desire se toju awon omo yi fun ojo ola ti o dara

tomato sachets. Oh, Sonny, oh. Mo fẹ́ràn Sonia tomato sachets gan. Ó rẹ̀ dòdò, ó kí, ó dùn. Tí n bá fi sebẹ̀, jollof rice tàbí spaghetti, àwọn rẹ̀ á tọ̀ yò. Oúnjẹ mi á dùn sí. Sonia tomato mix ń jẹ́ kí oúnjẹ dùn.

0: 32 FM 94.9.
1: Bá mi, tẹ́ ẹ bá rí bí mo ṣe fọ ilé ìgbọ̀nsẹ̀ yẹn. Ẹ wo, ó mọ́ gidi gan-an ni.
2: Ó lè wọ́n lójú lóòótọ́. Ṣùgbọ́n lílo Hypo Toilet Cleaner túbọ̀ máa pa àwọn kòkòrò àìfojúrí tó wà níbẹ̀.
3: Bẹ́ẹ̀ ni o, má gbà fáwọn kòkòrò àìfojúrí dáàbò.

0: Radio me. 32 FM to okay.
1: Lọ́pọ̀ ìgbà àwọn èèyàn kí mọ bí dẹ́tà àwọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
2: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀.
1: Ṣé mi ò sọ fún ẹ?
2: Jara ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe ogle. Ṣe àkíyèsí auto update. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
2: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
3: Èmi ọmọ yín náà ni o, Jolly Jani. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Ó yá ẹsí pẹ́ẹ̀lì celery.
4: S-E-L-A-R-R-I-E. Salary.
3: Bọ̀dá mi, ẹsí fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di salary. Ó yá lópin ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric.
5: T-U-R-N-E-R-I-C turmeric.
3: Ẹ káre, pálí ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
6: Ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, celery àti àtàlẹ̀ pupa olùyípadà ayọ̀.
7: Guy, we don't talk since so. Ha, make I go do my work, eh? We go continue this talk later.
8: Oh boy, you don't talk. Haba, you know the tire.
7: Now the new level be that too. This new MTN sachet bundle don't make life easy for me.
8: Brotherly, involve me now. Make myself the follow ya like you. Talk until you tire. When you day on top the new MTN sachet bundles, dial *312*7# and press 2 to start to enjoy from 100 Naira. Low down, talk the go.
9: Sonia tomato sachet. Yes, it's true. I love Sonia tomato sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia tomato sachet makes meals

0: awon yan gbe ikan so ni ogun state pe e lo bi lawon to ti ji gbe ohun lo nla anuju nu ajinigbe ohun e na won to mo fo ni to ba fe je ni wa wo pe wo lo te pe lo to se ni bo yin so kan kan gi lenu na ko le mo ikan se won o jiyan gbe je merin lo ohun o je gbe merin lo so ki joba dari jo nigba pe ona eme ko je merin lo
1: e ba binu aba
0: o se lo ojo ni ti wa
2: ya pe awon ara le die
1: inanjo asere le fe kiri kokogi ko laru
2: 0705-5949 abi 0809-7949 eba ti pe wa uruko yin bi e tin pe ke ba wa mu laarin iseju kan tori asiko to hello
3: e ka ro e ka ro
2: e ka ro sir
3: opo yin mi ni lati bi pisa hello
2: e ba mu come on come on gbo yin sir
3: ko fe sorry o to pa iye kan ore ine kan re ri awon presenta yin kan won tin ki ori yo bi ti yeye anu wa wa
2: ibi ti a ba mu iroyin lo ibe ni ke je ki a se de hello
4: hello
2: e karo
4: o gbo mi aje ton ni mo gbo lati aye kan le yo
2: an gbo yin sir
4: mo ki krista mo de ki kabe bi tu la ka yin ba de ri je na o ti aye na na tari lori oro awon mo to wa ninu gbo yen an ki ya o ba won ti se to tori gbo mi ba ti won ba gba awon mo e sile ka to ki won daada tori pe ibi da o ju to ro ri awon je ibi gan ti won le mi tu mu ni ipo la awon e te wa ipo la won ko yen na te wa to ki do ba kon ki o mi oju si gbogbo ta America bi se to mi yo do lo mo yo ko ju omo won yo ko ju tu ki do ba Nigeria lo ko ni le so won ko ma wi so Nigeria la na so won do la won ti ra won enele ni o je ki Nigeria ba je o te ri ba o ba je o
2: hello
5: hello Carlo
2: e Carlo sir
5: oruko mi ni baba to de latodu ona kekere wọ́n ní ká ń pariwo pé kí ìjọba kan pé sádègbò kan pé o kan pé o kó sí mi jẹ ẹ dákun nígbà tí ìjọba bá pè sádègbò ta ni ó pè àwọn fúlàní tí ó pè wọn pé káwọn náà jáwọ níbi tá ń ṣe àti sáwọn tó ní ká ń pè sádègbò ṣé wọn rí gbogbo tó ń ṣẹlẹ láti ọdún yìí nìkan pé àwọn tiwọn pé kan jáwọ nù wà láì ọlọrun náà wà lọrọ.
1: ẹ ṣeun.
2: Hello. Hello.
6: Ekaro
2: sir.
1: Ekaro sir.
6: Ke ko je ba o bi mi se gba ti je ba to. Je pe won try lo ri lati gba mo ile. Se awon terrorist yen. Toro ba ti se di bayi. O ma n je ni kele ti je ba ni.
7: Hello. Dial star 7.
6: O ma n je ba lo ri je ba ni mo to ye ko se mo. So problem ti awon gbon le ni yen. A ma change ki e wo mo so dade. Wọ́n ti change location many times after that is not sorry. Wọ́n ti kú àwọn vigilante ti kú sórí ọ̀rọ̀ yìí. Wọ́n ti square yẹn láti confront wọn. Wọ́n ti anti bomb factory IED bomb kankan. So ó ṣòro torí pé àwọn ọmọ ìkéèké wà involve ló fi ṣòro àti ìṣẹlẹ̀. Ṣùgbọ́n àdúrà náà bá ṣe ń ṣe náà la máa ṣe pé náà ọ̀sẹ̀ yìí lágbára lọ́hùn. Wọ́n ó tú wọn sílẹ̀.
1: Kẹ́kọ̀ọ́ mọ́ kẹ́kọ̀ọ́ mọ́ ọlọ́run. Olúwa Peter, jẹ́ a máa dágbére lórí ètò,
2: jẹ́ a
1: máa bá a ṣe kọjá agbára. Adúpẹ́ lọ́wọ́ gba àwọn tó bá wa dá sí pátápátá. Ọmọtọ́ṣọ́ wálé tolú lọ pẹ́ láti òkè ogun. Ẹ kú fẹ́ wa gbogbo ọgbà ọ̀fíìsì Ayọ̀ Rotimi, God bless you sis. Bákan náà adúpẹ́ lọ́wọ́ àgbà Akin. Ẹ kú dìde o. Ọ̀sẹ̀ yìí ò ní túmọ̀ tó dáa fún wa lágbára lọ. A rí nǹkan rí tọ́ka sí. Títí ìgbà míì tá tún máa pàdé lórí àwọn ètò wa mi torí kìí tán nínú gbà òṣùká má fi rọmọ lára ni. Ìtòtúkù bàbá ti dé tán nísìnyí làwọn olóyìnbó wa nínú eré ìdárayá ni wọn ó dì fún yín lábọ̀ lórí bí síkan dé dúró lágbọ̀n eré ìdárayá títí ìgbà míì táwọn ó tù wá yóò tó aago kan kẹ tó rèmí àti obìnrin mi olómi pé bòròrò abimbola lamid lorúkọ mi.
2: Ó dá títí aago mọ́kànlá tí a tún mọ́ láǹfààní àti pàdé lórí ètò òṣèlú pẹ̀lú àlejò wa ambassador Ademola Oye péjú ara olùdíje fún ẹgbẹ́ Accord fún ẹkùn ìdìbò Olúyọ̀lé láago mọ́kànlá a mọ̀ pàdé Peter Ọláṣùpọ̀ Captain Peter lórúkọ tèmi ẹ mọ̀ yá ṣe o.
8: òye àti èròngbà tó jẹyọ lórí ètò yìí ló jẹ ti ẹni tó sọ̀rọ̀ tí kò sì ní nkankan ṣe pẹ̀lú ìwòye tàbí àgbékalẹ̀ ìkànnì 32FM 94.9 Ìbàdàn.
9: Karawo ngba lo kaju eko giri ka mu yan gan ka ise yan gan ni ya yan gan lara 32 FM ohun gan laye ngbo
10: ka ti jo rin rin ta kiti
9: 32 FM 94.9 Laughter House ori oke tete premier mokola Ibadan.
11: Attention shoppers, attention food lovers. Awoof alert. This one a correct consumer offer from Maggi Chicken. Buy Maggi Chicken 50 cubes pack and enjoy 10 extra double cubes free. Buy the small 10 double cubes pack and get 4 cubes free. That means a richer chicken taste for your soups, stews, jollof rice and everyday meals. If I were you, I would tell my wife, my sister, my neighbor and even my market woman. Next time you're in the shop, ask for the Maggi Chicken promo pack and enjoy more for less. Maggi Chicken, now value way sweet.
12: We feel the world with laughter. We are 32 FM 94.9.
13: 32 FM 94.9. Filling the world with laughter.
14: The best players in the world and their best plays.
15: My pick again. Messi through four.
16: Brilliant.
15: Threads it in. And there's the goal from Pedro.
14: It's Sports on 32 FM 94.9.

jẹ́ ká lálàáfíà. Ṣàlàáfíà fún wa. Ìfòró wàhálà. Ọba jọ gbèjìnà sí wa lọ́sẹ̀ yìí o. Ẹ rí I pé ó ń ṣe mí bí àdúrà bí. Ẹ náà ń wọ́n ń sọ ní lọ́wọ́ lẹ́sẹ̀ kiri. Ẹkú ojúmọ́ o. Ọ̀sẹ̀ tuntun tún ti bẹ̀rẹ̀ látànà ọjọ́ ìsinmi Sunday ọjọ́ kọkànlélógún oṣù kẹfà. Òní lọ́jọ́ kejìlélógún oṣù kẹfà ọdún 2026. Wọ́n wí fún apẹ́ ẹ̀dá.

èyàn tọ́nà bá ti fẹ́ sí fún gbogbo èyàn tó bá ti ń dépele àti ganu ayé gbogbo èyàn tílẹ̀kùn bá ti fẹ́ sí fún tó ti ń tú àsìkò tílẹ̀kùn fẹ́ sí.

lásìkò tílẹ̀kùn bá ti fẹ́ sí. Ayaya. Nígbà téyàn ti ń kanlẹ̀kùn oríire yẹn tó ti dúó gan. Ó ti dúó ti pẹ́ gan. Ó wá tó tòótò gbà tílẹ̀kùn fẹ́ sí. Bó bá ti ń súnmọ́ àsìkò toríire yẹn fẹ́ ṣẹlẹ̀. Àwọn oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ló máa ń ṣẹlẹ̀ o. Ẹni tó ń kọ́lé lọ́wọ́ àsìkò tó bá fẹ́ kọ́lé yẹn tán. Àgàgà tó bá jẹ́ lé àkọ́kọ́. Àsìkò tó bá mójútó àṣeyọrí yẹn ti ń gbìyànjú ẹ̀ dáadáa.

0: oníròyìn ẹgbẹ́ wọn. Tó yẹ pé àwọn náà mọ̀ bóyá àwọn náà lè dìbò gómìnà lọ́la o, àwọn àǹfẹ́ ní SDA. Inú mi ò dùn. Ẹ tí mò ń sọ ni ìgbówó lọ́wọ́ ẹ̀rí ìbù mẹ́rin rírí, mo fi sí ìtìtẹ́lẹ̀ rí. Ìgbà inú mi dùn tó bá dé bẹ̀. Àǹfààní sẹ́yìn oníròyìn ó jẹ yóò pọ̀, á láǹfààní láti máa pè sórí rédíò tó ṣe wà, kò ní jẹ́ pé ẹ̀kọ́ tiẹ̀ ẹ̀kọ́ tiẹ̀. Ẹ pé a máa sọ̀rọ̀ lọ́wọ́ pé kó wa la fi ra káàdì pé rédíò ṣẹ̀ṣẹ̀ kan ló ra káàdì fún wa tá a fi ń pè. Ó bá mi inú jẹ́ o, káwọn oníròyìn ṣe àtúnṣe o, ká má fún oníròyìn ẹgbẹ́ wọn ti yẹ̀yẹ́ o, kò sẹ́ńtì ò lè kan o.
1: Ẹ ṣe
0: ó dábọ̀.
1: Ẹ ṣeun ẹ ṣeun. Lásìkò bèbè bèbè àṣeyọrí. Ìdíwọ́ yẹn ò lè ṣe kó mọ̀ wá nǹkan ọkàn ló ṣẹ́gun ẹ̀. Ayàyà. Ọyìn. Ọyìn. Nǹkan ọkàn ló ṣẹ́gun ẹ̀ jù. Nǹkan ọkàn ló ṣẹ́gun ẹ̀ jù. Oh God. Básìkò àti kọ́lé bá tó. Àgàgà tó jẹ́ ilé àkọ́kọ́ fẹ́ nìyẹn. Ogun yẹn máa ń dìde, irú ẹ̀ máa ń dìde. Ẹni tí ó gbọ́kọ gbéyàwó. Ogun yẹn, irú ẹ̀ máa ń dìde.

0: kéde àti ìpolówó ọjà máa ti sójú òpó lẹ̀ ayàyà ibi tá ń lọ́gùn gan láàárọ̀ yìí hello ẹ kú ojúmọ̀ ẹ̀ káàárọ̀
1: alẹ́gbà samuel ni látòkè bọ́lá
0: mr samuel látòkè bọ́lá
1: olórí tẹ̀ ń ta ló sọ pé yẹn dárúkọ ẹ má bínú ní kíkẹ́
0: yes sir ẹ ṣeun
1: abàràjà abàràjà ẹ̀ lágbà lọ́wọ́ lọ
0: ami ese o hello e ku ojumo o hello yes sir lon lon mo tin gbo yin o
2: mo tin soro bayi se tin gbo mi bayi
0: mo gbo yin sir
2: mo toro aforiji lowo awon omo nigeria pe mo pe le ti tere en to so ope yemi lo n pe lati bi
0: kan mr ope yemi
2: be ni ope meji ẹn bá de challenge ni kó challenge ni ká pàdé kóòtù ẹ tó lẹ́nìkan ní ìlera ta
0: bàbá hello sir bàbá hello sir hello sir ẹ mọ̀ pé ní fààyè ṣe rí mi ibi tí ń bá kọrí ètò sí mo máa ń fẹ́ kẹ́ ẹ bá mi kọrí síbẹ̀ ẹ ṣe sùúrù sà ẹ ṣe sùúrù sà
2: ntí
0: ẹ mọ̀ gbọ́ mi sà ẹ mọ̀ gbọ́ mi sà ntí mò ń béèrè láàárọ̀ yìí ọdẹ ẹsọ ti yín.
2: bí tí mo fẹ́ sọ̀rọ̀ kẹ́nìkan máa máa pè lórí rédíò pẹ́ nìkan ní ìdìràdà kò sẹ́ńtọ́ lọ ń já tó pé láyé.
0: ọ̀dà ẹ ṣeun
2: ó ti jẹ́ nǹkan tó ṣe tí ò dáná sọ èyí tó ti ṣe tó dáa títí tí wọ́n sọ.
0: ọ̀dà ẹ ṣeun torí ọlọ́run ẹ ṣeun torí ọlọ́run ẹ ṣe sùúrù o mo bẹ̀ yín ni o àti mr samuel òkè látàpè látòkè bọ́lá àti mr ọpẹ́ ẹ̀mí láti dì í kan torí ọlọ́run ẹ̀bẹ̀ mo bẹ̀ yín o lóòótọ́ lódodo ọmọ yín ni ọmọ yín ni ẹ̀yin méjèèjì ọmọ lè mí jẹ́ sí yín o
3: ọ̀rẹ́ mi kájẹ pàmọ́jẹ́ lòwúrọ̀ o
0: ọmọ ni mo jẹ́ sí yín àmọ́ ṣe ń pé ètò wa yìí ó ní ìlànà àtẹ̀lé ẹjọ́ nítorí ọlọ́run ẹ̀bẹ̀ mọ̀ bẹ́ o mọ̀dọ̀ bá lẹ́hùn torí ọlọ́run ẹ̀bẹ̀ mọ̀ bẹ́ o ibi tí mò ń gbọ́rọ̀ lọ láàárọ̀ yìí mo fi mr ọpẹ́ mi láti dì í kan lára balẹ̀ kí wọ́n wí ti wọ́n ni torí pé mo mọ̀ pé lúgángan lọ̀rọ̀ lé ayé bó bá kọjú sẹ́nìkan yóò kọ́ ìyìnsẹ́lòmíì àmọ́ mi ò sẹ́ńtà ọ̀rọ̀ mi lórí ẹnibọ́dì láàárọ̀ yìí mo ń sọ̀rọ̀ nípa pé bá a bá ti ń lọ síbi àṣeyọrí kò lè mọ́ sí ìdáwọ́dúró kò lè mọ́ sí ìdánidúró olóyìnbó ń pè ní distraction àmọ́ mo ní nǹkan ẹyọkan péré ló ṣẹ́gun ẹ̀ nǹkan ẹyọkan tó ṣẹ́gun ẹ̀ yẹn mo fẹ́ kẹ́yìn bàbá mi ìyá mi kẹ́ ẹ làmílọ́yẹ̀ láàárọ̀ yìí ẹ má jà á lọ sórí ọ̀rọ̀ mọ́ o torí ọlọ́run torí ọlọ́run torí ọlọ́run mọ́bẹ̀ yín ni o ẹ ṣe ojú òní ti yín ẹ já ṣèkéde àti ìpolówó ọjà bá a bá lọ tá a padà àtẹ̀ sọ̀wọ́ wájú ẹ kú kalẹ́ o.

0: best radio me. 32 FM tiwa oke.
1: Dr. Scrap Recycle àti tamato dìrọ̀ǹbá fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ tamato ní cash and carry no delay. Dr. Scrap ó ra lọ́wọ́ yín. Èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà, eléyìí tó dúró re ni, àbí eléyìí tó ti gorí odó, tòun èyí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò, àlòkù ọkọ̀ tí tù fi tarukù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu, tó ti fẹ́ sọra rẹ̀ di àgbàná fún yín. Tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀, kẹ́ tún fi upgrade bó ṣe ká. Truck, bus, trailer, ipo yoo ki moto awon wa. Dr. Scrap o ra lowo yin. E kan si won 09083013333. 09083013333. 09083013333. Andu won lori Twitter, Instagram ati Facebook ni at Dr. Scrap Recycle. Dr. Scrap Recycle de moto tita di rorun.
2: Guy, we don't talk since. Ha, think I go do my work, eh? We go continue this talk later.
3: Oh boy, you don't talk. Haba, you know the tire.
2: Now the new level be that too. This new MTN sachet bundle don't make life easy for me.
3: Brotherly, involve me now. Make myself the follow ya like you. Talk until you tire. When you day on top the new MTN sachet bundles, dial *312*7# and press 2 to start to enjoy from 100 Naira. Low down, talk the go.
4: Oya shoppers, make una hear correct this. Maggi chicken flavor promo, don't land o.
5: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
4: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
5: Now more rich chicken taste, more enjoyment, and more value for your money.
4: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish. Offer valid while stocks last. Me and Maggi, so good together.
6: Adé dada aláwọ̀ funfun. Ọmọ aráyé ṣàfikún ẹwà rẹ̀ sí dúdú. Bẹ́ẹ̀, àtọ̀run ló ti yànpín àjùmọ̀rìn pẹ̀láwọn ìgbìmọ̀ rẹ̀. Kìí fi ṣàkìí ṣeré, pẹ̀kìrì àtomi ọbẹ̀ tí kò ta ẹja ọ̀sán. Pánlá a máa mú ìrìn àjò rẹ̀ yá kíákíá. Ọba làmàlà láàrin àwọn oúnjẹ. Máa jẹ àmàlà kó o sì lókun tó jíire. Ẹ kú ojú lọ́nà.
7: Ìjẹun ọ̀nà láti dáàbò bo àmúlò dátà rẹ. Ìdáàbò bo àmúlò dátà rẹ wà lórí áàpù rẹ. Yọ àwọn áàpù tí ó wúlò mọ́ kó lórí fóònù rẹ. Àti pé púpọ̀ lára àwọn áàpù wọ̀nyí ló ní data safe mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn áàpù tí o kò lò mọ́ kí o lè rí dátà rẹ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ ìléwọ̀ rẹ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí o ṣe ọ láǹfààní lórí àmúlò data rẹ. Pé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo data rẹ lálòpẹ́. Ìkéde ìwà láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀ NCC.
8: Ṣade kù sí ọkọ mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dà bíi titun.
9: Wàá mi.
8: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tí a ti ń dáná yẹn.
9: Hypo kẹ̀.
8: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúríkì ìgbàlẹ̀ rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
10: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
11: I, Deji, do solemnly swear to honor Burger King small chops, to cherish the puff puff, to hold the samosa down, to ride or die for the spring rolls and never allow the chicken grow cold. I solemnly swear to enjoy the Naija way at just 1,800 Naira. New Burger King small chops, just 1,800 Naira only. Available now at all Burger King restaurants nationwide. Burger King, have it the Naija way.
12: Sonia tomato sachet. Yes, it's true. I love Sonia tomato sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia tomato sachet makes meals delicious.
9: strength. What defines it? The brilliance of a player, or when a team comes together to win. A solo beat, or the rhythm of many. The flair of one dancer, or the art of a truth. One distinct voice, or the beauty of the symphony. At FCMB Group, we build ecosystems, empower communities, and create the future. Because we believe it's not just one, but the power of the group that delivers the future we all desire. FCMB, the power of the group.
13: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kì í mọ bí dátà àwọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa. Jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR 3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lè ní a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
14: Yay! Mo gbé o! Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀!
13: Ṣé mi ò sọ fún ẹ?
14: Jara ẹ! Má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
13: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
14: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. MTN.
15: Èmi ọmọ yín náà ni o jọ̀lí jàní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí ọyá ẹsí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì
16: S-E-L-A-R-R-I-E
15: sálárì bọ̀dá mi ẹsí pẹ́ẹ̀sọ́ sí pẹ́ẹ̀lì náà di sálárì ọyá lọ́pìn ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric
17: T-U-R-N-E-R-I-C turmeric
15: ẹ káre pálí ohun ìṣebẹ̀ Maggi chicken flavour kan fún yín.
18: Ohun ìṣebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà sẹ́lẹ̀rì àti àtàlẹ̀ pupa olùyípadà ayọ̀.
19: Aṣẹ́jú ni ká gbé sí rédíò mi 32 FM ti wà ókè.

0: hello, ẹ kú ojú mọ́.
1: Ẹ ta Tamiyan.
0: Yes, sir.
1: Mo tún padà wá ni. Fún mo ní mi ò gbọ́ yín tẹ́lẹ̀ tí mo bá yín lọ. Mo wá dúpọ́ lọ́wọ́ yín pé ẹ ìkú lórí ọ̀rọ̀ kan tẹ bá fi lélẹ̀. Bẹ́ẹ̀ lẹ́tùn mọ́ tó ṣàlàyé fún wa. Ọpọlọ yín ò ní ìjọba o.
0: Àmì.
1: Lọ́rọ̀ yín máa wà pẹ̀lú yín.
0: Àmì.
1: Pẹ̀lú tó bá bíyàn bá ń bá ní àjò lọ. Tó bá dàbí pé lẹ́wẹ̀sì. Àbí òun kan yóò fẹ́ tẹ̀síwájú. Tó yóò padà sọ́dọ̀ Ọlọ́run ẹlẹ́dàá rẹ̀. Wá sí apàdà sọ́dọ̀ Ọlọ́run ẹlẹ́dàá rẹ̀. Tó wà béèrè lọ́wọ́ Ọlọ́run Olúwa. Kí ló tún kàn ó láti ṣe? Tó àdúrà ni ìgbésẹ̀ àkọ́kọ́. Tí èèyàn bá wá gba ìtọ́ni. Ẹ̀yin hàn pé Ọlọ́run ó tọ́yàn sọ́nà. Tó kéèyàn máa rẹ̀wẹ̀sì, ó sì máa jò sùn. Kéèyàn bá ti jó sùn. Wípé Ọlọ́run kò ṣe láyé yìí kéèyàn bá wojú ọ̀run náà ibìkan dúdú ibìkan funfun.
0: Bẹ́ẹ̀ni.
1: Tó ṣáájú kò dúdú yẹn bá dé gbogbo ó fẹ́ lọlẹ̀ sí i. Tó bá tó wá wo Ọlọ́run yóò tó wá yọ pé mo fẹ́ kó mọ̀ pé òun ni Ọlọ́run ni o. Mo fi ń mú nǹkan báyìí wá. Tó bẹ́ẹ̀ bá tó wá lépa sọ́dọ̀ ẹlẹ́dàá rẹ̀ ohun gbogbo yóò tó wá tẹ̀síwájú. Nípa sùúrù àti ìfaradà. Orí nǹkan téèyàn bá fa sáré téèyàn bá sáré ṣe. Yóò lọ dúró déyìn lọ́jọ́ iwájú o. Yóò wà fọwọ́ lẹ́ran yóò mọ owó yẹn kò sí wọlé dẹ́ra rẹ. Mọ̀ ń so o tó ń padà bọ́ wà bá rẹ̀. Ẹgbẹ́ àgbẹ̀ táwọn téèyàn bá wà padà bí. Àpò lè fẹ́ lágbára díẹ̀. Ṣùgbọ́n táwọn tó bá fẹ́ wá tó bá fẹ́ wáyé tó fẹ́ lọlẹ̀ yẹ téèyàn bá tètè padà sọ́dọ̀ ẹlẹ́dàá rẹ̀. Olúwa kí ló dé o? Ohun gbogbo òun lọ́wọ́ rẹ ló wà o. Ọlọ́run ó tọyán sọ̀nà. Ìgbésẹ̀ tó kàn Ọlọ́run ó sì tọ́ ni. Ẹkúrẹ́ tó ń ṣàtàmì yín
0: ọpọlọ yín ìjọba. Ẹ ṣe o, ẹ ṣe o nga Mr. Oladipo Oluwa ṣe o. Thank you sir. Máa gbọ́ wáyà bó ṣe ń ké. Inú mi máa ń dùn tí n bá ti ń gbọ́ wáyà. Ìpápá ọkàn ń bà á tètè ni. Ẹ jẹ́ ń lọ kí n padà lẹ́yìn ìkéde àti ìpolówó ọjà. Ojú òpó ìṣíwà ń ṣíṣí. Pétérépé. Wáyà yẹn ń ké.
2: Orí mi máa jẹ ǹsìn wá wáyé. Ẹ̀rẹ́ mi máa jẹ ṣàṣẹ dànù.
0: Ẹ lẹ́ ń bẹ̀ mọ̀ ń lọ mọ̀ ń bọ̀. Fẹ́ ṣèkéde àti ìpolówó ọjà.

0: Pese di o me. Tati tu FM ti wa okay.
1: Emi omo yin na ni o joli jani mo wa nita bayi lati le mo bi awon eyan se se da mo Maggi chicken flavor si oya espelli celery
2: S E L E R R I E salary
1: ah boda mi espelli no di salary oya lokun igbiyanju espelli turmeric
3: T U R M E R I C turmeric
1: e kare pali ohun ise be Maggi chicken flavor kan fun yin
0: ohun ise be Maggi chicken flavor pelu eroja alubosa celery ati atale pupa oluyi pada ayo
4: Guy, we don't dey talk since. Ha, think I go do my work, eh? We go continue this talk later.
5: Oh boy, you don't talk. Haba, you know the tire.
4: Now the new level be that too. This new MTN sachet bundle don't make life easy for me.
5: Brotherly, involve me now. Make myself the follow ya like you. Talk until you tire. When you dey on top the new MTN sachet bundles, dial *312*7# and press 2 to start to enjoy from 100 naira. Low down, talk the go.
6: Kobaje 24, 29 tabi 32, sáà ti fẹ̀yìn ẹ̀ pẹ̀lú alórí gbogbo ìkànnì ìbánidọ́rẹ̀ kan tẹ 32 FM 949. Fẹ̀yìn ẹ̀.
7: Ó nídìí tá a fi ń ṣètò tó yẹ, tá a sì tún gbàdúrà lójoojúmọ́ fáwọn ọmọ wa.
8: Ó nídìí.
7: Ó nídìí tá a fi ń tara ṣàṣàṣàrí àtijọ́ àti mu lójoojúmọ́.
8: Ó nídìí.
7: Bẹ́ẹ̀ ló nídìí táwọn ọmọ Nàìjíríà fi nígbàgbọ́ tó rinlẹ̀ nínú ògùn M&B paracetamol, the red one, jagun labi abara pupa lójoojúmọ́.
8: Ó nídìí.
7: Lọ́gán ní gba ara ríro yọ lágọ̀ọ́ ara ní kíákíá, ká lè gbé ìgbé ayé tí kò nírora rárá. Nígbàkúùgbà tára ríro bá fẹ́ yọjú pẹ́rẹ́, ògùn M&B paracetamol, the red one, jagun labi abara pupa ni kó fi dá padà síbi tó ti wá. M&B paracetamol, jagun labi abara pupa dára fún àtẹ̀bí rẹ. Ó sì máa ń lé ìrora àti àwọn òjòjò kéékèèké wọlẹ̀ lọ́wọ́ kan. Bára rẹ ò bá ta pọ́npọ́n lẹ́yìn ọjọ́ méjì, tètè kàn sí dókítà rẹ. M&B paracetamol, ó máa fún ọ ní ìtura.

0: Pass. Make una hear correct gist. Maggi chicken flavor promo. Don't land, o.
1: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
0: Yes, so. And if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
1: Now more rich chicken taste, more enjoyment, and more value for your money.
0: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish. Offer valid while stocks last.
1: Me and Maggi,
0: so good together.
2: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn ò kí mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára. Tí olówó mi bá ti jí, ẹ gbọ́ ohun tó máa ń wí.
3: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀.
2: Ṣé mi ò sọ fún ẹ?
3: Dára ẹ. Má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
2: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
3: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
4: Tomato sachet. Oh, Tony, oh. Mo fẹ́ràn Sonia tomato sachet gan. Ó rẹ̀ dòdò, ó ki, ó dùn. Tí n bá fi ṣebẹ̀, jollof rice tàbí spaghetti, àwọn orí atọ́ yo. Oúnjẹ mi á dùn sí. Sonia tomato mix ń jẹ́ kí oúnjẹ dùn.
5: Máa wo mi bí mo ṣe fẹ́ yín.
6: Mo ń gbọ́ ká ti tú ẹ fẹ́.
7: 32 FM 94.9.
8: And now, ẹ káàbọ̀ padà o. Orí wáyà yẹn náà láyé wa. Iṣẹ́ yá 32.
9: Iṣẹ́ lu akájá.
8: Lórí 94.9. Ẹdùnúkẹ́ ẹ̀fẹ́ yín o. Laughter House, ilé tá a ti ń rẹ́rìn dunnú. Òkè téńté Premier ní Mọ́kọ́lá ńlẹ̀ Ìbàdàn.
9: Ọtúpẹ́ lẹ́bí ẹ, èèwọ̀ oríṣà, èèwọ̀ ni o.
8: Àfáà Sulaiman Poli Ìbàdàn. Wọ́n ní tó bá tó stage kan, téèyàn ti fẹ́ bọ́ síbi tí ń lọ. Wọ́n ní distraction, ìdíwọ́. Wọ́n ní téèyàn lè ṣe ni kéèyàn máa rọ́jú o. Ìrọ́jú kéèyàn máa push sọ́wọ́ iwájú. Wọ́n súnmọ́ ń tà ń sọ láàárọ̀ yìí. Mọ́mí wa, olórí ọ̀dọ́ láti Ọ̀yọ́, wọ́n pè wá. Àwọn sọ farada sọ sùúrù, ìwà pẹ̀lẹ́, àtàdúà. Mr. Samuel lókè bọ́là, ń sọ̀rọ̀ nípa àtẹríba. Ìsọládùúpọ̀ láti gbáremú. Àdúrà. Kẹ́yìn ó lọ rèé bèrè kí ló tún kan o. Mr. Muhyiddin Bodija. A náà sọ̀rọ̀ ń pa àdúà. Àfáà Sulaiman Poli Ìbàdàn, ìrọ́jú náà ń sọ. Alẹ́ èèyàn ti ń débẹ̀, ó ti fẹ́ẹ̀ débẹ̀ tán. Ni fọ gbogbo ẹ̀ wá ń ṣe bọ́ọ̀kọ́ distraction. Hello, kí lè yàn?
10: Hello.
8: Ẹ káàárọ̀.
10: Ẹ sà.
8: Yes, ma. Ó kọ yín.
10: Orúkọ mi ni Banjoko Ajola láti Omi Adio.
8: Látọmí Adio. Ṣé ń bá wa bọ̀?
10: Bẹ́ẹ̀ni, sà.
8: Kí ni nǹkan yẹn téèyàn lè fi dá ìdíwọ́ dúró láòkó ìgbà téèyàn bá ti fẹ́ débi gíga?
10: Àfojúsùn.
8: Focus. Àfojúsùn. Yes. Kí lè pọ́ kọ́ ilé ẹ̀kan sí?
10: Banjoko Ajola láti Omi Adio.
8: Banjoko lato mi adi o ese o ese o ese o ese o eyan ara mi ese o mo ma lore o 070 5 odometa 949 08097 odometa 949 +2 3 4 90 62 0 9 0 62 odometa 949 Shatin suma asiko yen tin lo adua ma da gan adua ma da gan adua ma se pataki gan hello e ku ojumo o e ka aro o yes sir
11: Mr. Tamiyo
8: eshun daddy mi
11: akorede lo so lataye gan
8: Mr. Korede layegun
11: ben
8: ngbo yin sir
11: ipinu la le ti bi vitan lo
8: ipinu ipinu
11: ben
8: ipinu
11: hm e ba ni ipinu ko si iru diwo to le de to le fe dena deya
8: Mr. Akorede Latayegun eseun o ma appreciate yin o Toni ko ziru idiwa to le wa bo ba ti ni ipinu wa adebe very good and debe lo atin sumo Shenda ipe kan si ojo tin lo adua da oda ka le gbadua elo e ku ojumo o
12: elo
8: e ka ro ma
12: Mrs. Adeshina no so last money
8: Mrs. Adeshina Maniya
12: Ekweto
8: e seun ma
12: eh on ti mi ri o na ni adura ti kiyesara
8: adura ati ka kiyesara
12: mi be ri na so pe ta ba n gbadura oni ka ma sora
8: hmm
12: o ta ni re kiyesara dada
8: hmm
12: e no de jana
8: hmm e se
12: Ekweto
8: e se ma e se ma e se un Mrs. Adeshina lati Maniya won ni adua keyin o de kiyesara ansuma be Aisha o ba n gbadua mo kiyesara bibeli na so be oyin hello e ku ojumo o
13: e ka ro mi sa te
8: abiyo yes sir mo wa pelu yin sir
13: Kenya
8: Madakeku Mr. Opemi yes Mr. Opemi ti so lati di kan awon leni akoto ko pe wa eh eh won ni keyun Madakeku all right ah suru baba iwa mami wo lori odo mama pe o gbo wa lamu adua lo berebe o ngbogbo ta ba fe se bo ba ti yo wa adua ku o ti di zero
14: ori mi ma je si wa waye e la mi ma je
8: e je ntoju opo pa for now
14: se mi lo lu ama se ja mi ja ki se ko ta baba o
8: alaji lukman lato yo alaafin ojo paskere mandi o ma ti ba e se o afa ba ni se turayo turayo dele adegoke oni sandi o Oluwa toyin adura ti ifarada ni o

0: ajá ti la lónìí. Ilé iṣẹ́ Danabis Homes and Property. Ilé iṣẹ́ ti ń talẹ̀ ti ń talé. Ilẹ̀ tán bá tà fún yín wọn tún bá yín kọ́. Ilé iṣẹ́ Danabis Homes and Property. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní bẹ nílé òkèrè tí wọ́n fẹ́ kóra wọn níjànú lórí kákọ́lé. Wọ́n fẹ́ pariwo. Ẹlòmíì ò bá ti kọ́lé tán láti ọgbà. Èmi mọ̀ ti fẹ́ kọ́lé mi tán bó ti sọ ní ẹ ti bá gbámú. Bá kọ́lé tán lọ́hùn ọlọ́hùn. Àti ọmọ lọ yín sí náà ọmọ lọ yín sí. Èèyàn gbọ́dọ̀ kóra ẹni níjànú. Jẹ́ kó re yín ó dé kó tó pariwo.
1: Babalókè Adúpẹ́.
0: Èmi ò tí ìdèlú ìbòun ó ti pariwo bẹ́ẹ̀ ti grant ṣe ń fi sà ló ti ń pariwo kí ṣe sùúrù o jẹ́ orí ó dé o. Ilé iṣẹ́ Danabis Homes and Property. Àwọn ilẹ̀ ti wá owó rẹ̀ ò wọ́n rárá o. Àwọn ilẹ̀ wá kò sí wàhálà ọmú lẹ̀ ń bẹ̀ o. Ẹ ní fọ́ òkúta bẹ́ẹ̀ bá ti ra ilẹ̀ lọ́dọ̀ tiwa. A ní fún yín níbi tí yóò jẹ́ bọ́tọ̀. Bẹ́ kọ̀kọ́ fíìlì fíìlì fíìlì fíìlì fíìlì kẹ́ tó kọ́lé. Àwọn ilẹ̀ wa lóríṣiríṣi ni o. Àwọn ilẹ̀ wa lóríṣiríṣi. A ní ilẹ̀ kan Danabis Farmland lápè. Wọ́n bẹ ní ìlàjì lákanrán. Lọ́wọ́lọ́wọ́ éka lẹ́hún. 3 million naira ni o. Léka rẹ̀. Plọ̀tì ẹ̀ 500,000 naira.

lára lẹ̀ tí ń ta wìtìwìtì lọ́wọ́ nílé iṣẹ́ Dynabiz Homes and Property. Anílẹ̀ ní Mọ́níyà. A ní estate kan, estate inside estate ní Korodu. Ní ìpínlẹ̀ Èkó, owó ta ṣọ́rẹ́ ni. Ilẹ̀ wa wà ní Lẹ́kí. Súnmọ́ Lẹ́kí free trade zone. Ó súnmọ́ bẹ̀dẹ̀ pẹ́kípẹ́kí. Ilẹ̀ wa ńbẹ̀ ńbẹ̀. Ilẹ̀ wa oníbejì kan wà lójú ọ̀nà Èkó sí Ìbàdàn, commercial àti residential. Àwọn tó bá fẹ́ mọ́ gbé bẹ̀. Àtẹni tó fẹ́ nílé iṣẹ́ ńbẹ̀. Nílé iṣẹ́ Dynabiz Homes and Property. Àwọn lẹ̀ wa lẹ́jẹ̀ wọ́n ni.

0: lẹ́jẹ̀wọ́n ni ó. Bẹ́yìn náà wọ́n bá ṣe tán lónìí.
1: Má gbà ìyàwó ọ̀rẹ́.
0: Ẹ wá ní ṣọ́ọ̀bù ẹni ilé. Ẹni ilé ẹni ṣọ́ọ̀bù. Tẹ́ ẹ fẹ́ wá àwọn tí ọmọ láǹfààní àti lò ó, ẹ̀yin ó dẹ̀ mọ́ rówó gbà. Bàbá yín wá àwọn èèyàn gidi sí.
1: Má gbà ìyàwó ọ̀rẹ́.
0: Ẹ kàn sí wa ní iléeṣẹ́ Dara Bees Homes and Property.
1: Ojúlọ fi ti mi. Ó bá ní jẹ́ láwùjọ rẹ̀.
0: Gbogbo wa láàní lé lórí o. Ọ́fíìsì wa rè ó ní iléeṣẹ́ Dara Bees Homes and Property wà ní Prime Time Plaza. Ọba Alẹ́ṣin Lọ́yẹ́ Phase 2 Jericho lójú ọ̀nà Frim. Alẹ́ṣe lọ́yẹ́ ńlẹ̀ Ìbàdàn. Nọ́mbà tó wọlé sọ́dọ̀ wa gangan 070-43-3-16 070-44-43-33-16 Àbíkẹ́ ló 070-47-17-2000 070-47-17-2000 A pàdé lọ́jọ́ àlárúbà Wednesday lágbára Ọlọ́run. Aago mẹ́sàn-án àbọ̀ sí aago mọ́kànlá. Títí wá dìgbà yẹn ń kọ́. Tí Aminu Adébáyọ̀ ló kọ́ mi. Ẹ lè ń bẹ̀ wọ́n. Ẹ kú kalẹ̀.

0: Mami, tẹ bá rí bí mo ṣe fọ ilé ìgbọ̀nsẹ̀ yẹn, ẹ wo, ó mọ́ gidi gan ni.
1: Ó lè mọ́ lójú lóòótọ́, ṣùgbọ́n lílo Hypo Toilet Cleaner túbọ̀ máa pa àwọn kòkòrò àìfojúrí tó wà níbẹ̀.
2: Bẹ́ẹ̀ni o, má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé ìgbọ̀nsẹ̀ rẹ lójoojúmọ́ pẹ̀lú Hypo Toilet Cleaner.
3: Bí mo bá fẹ́ ṣe ìgbádùn ara mi, kí n fi oúnjẹ tó yáyì ṣe agbèjì ara. Máa yá mú ọba oúnjẹ ìbá jẹ dúdú fẹ́rẹ́fẹ́ tàbí funfun lẹ́lẹ́ pẹ̀lú alábárin rẹ̀ gbẹ̀gìrì aláwọ̀ òféèfé tóki lẹ́kẹtí àti àwọn àkọlù kọ gbà ọ̀rẹ́ tòótọ́ rẹ̀ bí ikùn mọ́ kíká tó ká bí táyà tó gba tahanu tàbí ẹja kíká borí dúdú réúréú. Ìpàdé dọ̀nà fún Tolo. Àmàlà mi ọ̀wọ́n ẹ̀kú ojúlọ́nà.

0: 0705-5000-949. Abi 0809-7000-949. Abi plus 234-906-2000-949. Àwọn nọmba ti ẹ láǹfààní sí rèé. Hello.
1: Hello.
0: Ẹ káàárọ̀.
1: Ẹ káàárọ̀ Kapi Pitu.
0: Orúkọ yín àti ibi ẹ ti ń pè.
1: Ṣé ẹ ló ń pè látọ̀nà ara? Mo ké àbíjú wa.
0: Ìbéèrè yín ṣókí.
1: Ọ̀rọ̀ tí wọ́n sọ gbígbé àwọn náà tó ń fẹ́ fi nǹkan tí ìyàwó ara lò ni. Ìbéèrè tí mi fẹ́ béèrè rẹ láàkọ́. Ta ni presidential candidate tí wọ́n nítorí agbọ́ tí àjọ olùyọmí ní pẹ́ nìkan báyìí làwọn ó ṣiṣẹ́ fún. Ṣé ẹ̀yà kọ́ọ̀lù tí wọ́n ní presidential candidate ni? Èkejì, ọ̀nà ìbọn gàjí ìgbésọ̀rá sọ̀rọ̀ kan ní Ṣáídé tó lọ sí mo gbọ́. Wọ́n ní tí INEC bá gbó kọjáde. Ipe Nàìjíríà ipe àmọ́ ibi tó tọ̀ ọ̀rọ̀ wà. Bóyá ká dó tí INEC bá gbó kọjáde. Bóyá gbudugbudu ni o, àbórí yọmí ni o, ìbúbèrè tèmi ni ẹ kú ètò.
0: Ẹ ṣeun. Ẹ ṣe. Ṣé gbọ́.
2: Ṣé ká fi ṣe mo gbọ́. Aláàkọ́ nípa ọ̀rọ̀ ta ni presidential candidate. Mo ti sọ fún yín pọ̀ mo yẹ ẹgbẹ́ lèmi. Àwọn tó jẹ́ ẹgbẹ́ èèyàn dẹ̀ mọ́ mọ̀ wọn ara ẹ̀. Wọ́n ní wọn oníwọ̀n là ń mọ̀ àmọ́ mọ̀ wọn ara ẹ̀ ni. Mistake tí Alhaji Orí-Omi ṣe tá à ń kọ́ rẹ̀ tí wọ́n sí àwa náà gbọ́dọ̀ kò síbẹ̀. So ta bá fẹ́ mọ ta ni presidential candidate ọ̀rọ̀ yẹn gan ó kọjá àwọn tó jẹ́ ọ̀rọ̀
3: state. Ẹ pé tó.
0: Yes sir.
3: Rédíò wo ni ìbàjẹ́ láti ṣe ọlọ́run bá o.
0: Àmì
3: ọlọ́run dẹ̀ pa àmọ́ṣẹ́.
0: Orúkọ yín àti ibi ẹ ti ń pè.
3: Yà Mr. Taiwo ló ń pè yín láti Ìbàdàn. Yà ìtẹ̀mí káfẹ́ gba àlejò wa ní Mara àti Igun méjèèjì ni pé kẹjá sí dẹ̀dẹ̀ ká má lè torí pa afẹ́ tún ẹ̀dẹ̀ sí ká bẹ́ẹ̀ dẹ̀ jẹ́ torí pé bá bá lọ sọ́tọ̀ bá bá lọ sósì á padà gba ẹ̀dẹ̀ náà kọjá. So òṣèlú ó dẹ̀ lọ ẹ má jẹ́ àgbàgbé pé àtọ̀tọ̀ àtòsí gbogbo wa lájọjọ́ mọ́ Ìbàdàn àṣìṣọ́ lágboolé wọn ó sì kí agboolé wa wọn ó sì sọ̀rọ̀ kálukú wa bá ṣe kọlọ́mọ jẹ kí Nàìjíríà Ọ̀yọ́ sí kọlọ́mọ jẹ ọba jẹ o.
0: Ami.
3: Kọlọ́n kó sì jẹ ká jí rẹ̀ inshallah.
0: Ẹ ṣeun. Kí lè rí sí ẹ̀sìn ìpè tí wọ́n nílé iṣẹ́ ọlọ́pàá náà ń pe Alhaji Orí-Yọmí Hamzat láìpẹ́.
2: Èmi sọ fún yín pé mo ní wọn ò ní wọn lè yàn máa mọ̀.
0: Ṣé kì í ṣe ẹ̀yin tẹja látakò lẹ̀ ń ṣiṣẹ́ yìí?
2: Èmi ò ń sa látakò Alhaji Orí-Yọmí. Sọ̀rọ̀ mi ò yé yín ni. Mo fi Ọlọ́run tó lẹ̀ mímí búra sí. Mo nífẹ̀ẹ́ wọn. Ẹ̀yin rí pé kí n tó wọnú àkọọ́dù ni mo ti nífẹ̀ẹ́ wọn. Even tẹ bá wo orí fóònù mi, Gọ́vnà Orí-Yọmí Hamzat mo fi save Kẹ́lí Mọ̀fẹ́ tí mo ní sí. And gbogbo advice dèmi dẹ̀ máa ń lọ bá wọn fún. Even mo ti lọ bá wọn ẹ̀ẹ́mejì ọ̀tọ̀ọ̀tọ̀ mo lọ bá wọn pé ẹjọ́. Sọ́nà wà láti lè yanjú ránkọ̀ tó wà ní àárín ẹ̀yìn àti Gọ́vnà Ṣèyí Mákindé. Even tí Gọ́vnà Ṣèyí Mákindé ò bá fún yín ní open support. Kò dẹ̀ sí nǹkan tí ò fi ní fún yín ní open support ni pé ó mọ̀ pé ẹ̀ní gbọ́rọ̀ sóhun lẹ́nu tẹ̀ bá déjọba. Tí ò bá lè fún yín ní open support kó fún wa ní level playground. Ẹ get ó máa pé ọ̀bọ̀ tí tó bá fi di pé ìjọba tó wà ní agbára lóde ó bá fi ń oppose ẹ àbí wọ́n oppose ẹ wà ní problem dandan nìyẹn mo lọ bá wọn fún yẹn. Ẹlẹ́ẹ̀kejì ọjọ́ tán àwọn APM táwọn PDP di APM inú àwọn èèyàn ò dùn náà inú wọn ń bàjẹ́ lọ́wọ́ ẹ wá ẹ̀yin wá lọ fi wọ́n ṣe yẹ̀yẹ́ wọ́n á lọ bá wọn ní ṣé ẹ fẹ́ ṣe òṣèlú báyìí ṣá wọ́n láwọn fẹ́ ṣe wọ́n ní kí ni mo rí mo ní à wọ́n kì í ṣe báyìí kò sí nǹkan tó kẹ̀yìn pẹ̀lú APM ẹ mọ́lù tó súké tó tún sòpa ni ìdùnnú alápàtà ni ẹ̀yin ò bá jọra gbẹ́nu yín dákẹ́. Àkọ́kọ́ náà ni pé ẹ dárúkọ APM ẹ ti popularize ẹ ti fun ní more popularity from your hand. Ẹlẹ́ẹ̀kejì ni pé ẹ ní láti máa attack governor because wọ́n máa rí nǹkan yẹn gẹ́gẹ́ bí attack ni. Ẹ jẹ́ káwa mọ̀ bá ti wa lọ ṣùgbọ́n gbogbo ohun tí mò ń sọ yìí ẹ̀yin etí Alhaji Orí-Yọmí ni Hamzat ló ń bọ́ sí. So mi ò ń ṣe ọ̀tá Orí-Yọmí Hamzat.
0: Kí ni ti CP retire CP Fatai Owo ṣe ni ṣe tẹ ṣe yàgò tí wọn bá yín dá sí gbogbo ohun tí ń bẹ ńlẹ̀.
2: CP Fatai Owo ṣe ni wọ́n ní àwọn ò lè máa bá Orí-Yọmí jókòó káwọn máa sọ̀rọ̀ afẹ́ step down afẹ́ step down pé ó bìlì tú àwọn.
0: Wọ́n sọ bẹ́ẹ̀ fẹ́yìn.
2: Yes wọ́n sọ bẹ́ẹ̀ I was with mommy nígbà tí wọ́n pè wọ́n lórí fóònù.
0: Ta ni mommy?
2: Ọ̀nà ibu Dr. Mrs. Adebukola Ajaja.
0: Okay.
2: So wọ́n sọ bẹ́ẹ̀ fún wọn. So wọ́n dẹ̀ ní òkè kò sí wàhálà because màmá yẹn nífẹ̀ẹ́ wọn gan o wàláì ẹni tí ò bá gbọ́ tẹnu ọ̀gà ló máa sọ pé ó ń pàtó ẹni tí ò bá dẹ̀ mọ̀ di ọ̀rọ̀ mo fi sọ fáwọn èèyàn pé tẹ bá fẹ́ dá sí ọ̀rọ̀ accord ẹ kọ́kọ́ rántí ijọ́ tẹ pàdé ọlọ́run ná kẹ tó lè dá sí.
0: Hello.
4: Lo ẹ kú ìyá lẹ́ta o.
0: Orúkọ yín àti ibi tí ń pè.
4: Ló pé láti agbègbè Àpáta.
0: Yes
4: sir. Ìbéèrè mi ni pé wọ́n sọ wípé a rí ojú gudugudu níbi tí wọ́n ti ń ṣe protest ibere ni pe se tin pe tin ba ti je governorship candidate ba yin o le rin sibi to wu yan mo abi se gomina se ma kide o what lati emulate ni tori pe ti bu eni be to ba de po a le mo bon address issue so to ba ti ko ko ti je candidate si ko ni rin mo laarin ilu
2: abi
4: elekun bi pe se ru character bi oriyomi amzat si ma lo sori social media le mewa so fit lati se governor any little issue social media anything social media a leader must be calm, must not be arrogant, must work along with the party supremacy because you are not above the party supremacy. That is my observation, Ekaro.
0: 0705-5000-949 abi 0809-7000-949 uni awon number ile ti enlanfani si lati pe si wole loni lori eto oselu Honorable Ambassador Ademola Oyepeju ara pelu bi nkan se nlonu egbe accord kilo na bayo se bi ori yomi ba ti pe gbogbo yin joko lo da eja jo sepo se eku ti candidacy won leyin pe o da wa mo le waju wa nso
2: e ti kokko je ki alaji ori sori se erin kan to sele ni pe in politics there is no permanent friend and there is no permanent enemy she gets sugban ogun ogun oselu to ba ti de eyan ma nja ni so ri te ba ti ja oran ti ese ti won ko mo yin le ti aso
0: bo ba wa jori yomi loko e jade line ke ko
2: egbe ba ti so pe
0: oro ni o je ti yin
2: tori ko si emi o ni problem kon se ni ko okiti ele o nsa pota fo
0: se mo mi o wa lo ba yin bebe mo bayi
2: lowo ta ni even ti alajori omi ba jade line to wa pada di omi oyi sibe sibe egbe accord si lowo re candidate lo ma je ko kin se pe ohun lo legbe eyan di candidate e je kin fa pere awon kan wa lo egbe accord ni asiko kan igba tan lo egbe accord ti won do moye tan won ba ni gege bi alaye tan se mi o sinu egbe accord ngba yan tan se fun won wa ni awon eni e wa ni awon gbogbo constituency parata awon la won ma feel there awon egbe wa so pe awon na ni awon omo oye to tin ba won se wa le egbe bo e je ka won fi won sibe sugbon eni agbara ti dowo etan ti owo e ti tekuda won ni ban se eni yo sagbo gogo bi tan fi aruko awon eyan ti won yo won ku nbe won se gba won sawo so igba to de di gere ti bo nbo awon egbe arin candidate ategbe arin ogun ba won egbe si lo declare support fun egbe mi ne so there is always no iyan o gbogbo ara so kole yan ma nsa lorun ka ma ba mo fi ya wajo eni tan correct so now iru nkan ba yen there is always an exit in politics eni kan gbe ni 2019 eni kan gbe candidate certificate APC dani fun odidi osu meta laarin 24 hours won de gba lowo e won gbe form oye mi so ninu oselu o gbodo ti ijoko tetere pe okan re ti bale that is why ta fin so fun eyan wa pe ko te jeje omo nile ate jeje even ti o yoruba tun bo si e lowo gan o tun gbodo te jeje na ni tori pe irin ajopo emi de mo nso pe eyan fe di gomina ko nse ran pomo o biasa baba Bola Tinubu won ni ko kin se ran pomo ni oro gomina
0: kini membership strength accord
2: accord ti di apatara bata to se pe o koja nkan teyan le tanpa
0: pelu 15000 plus
2: mama down 15000 plus ibawo ki loruko awon oyo npe ona ngbe kana ngbe jade won o de to 15000 gan mo so fun won pe gbogbo membership won ati se analysis e ko pe 10000 so now omo egbe accord ni oyo state yi we are over 60000 mo se ba yin soro ni omo egbe accord because gbogbo nkan ko ni ariwo you don't expect the party to operate as a radio man
0: won ni e mo wo yellow mo
2: awan wo yellow yellow tori e lo je tun wa so to ni yellow wa aso ta fi se 50 years anniversary of your state mo wo yi so mo tun de feel awan wo yellow a se ni wo yellow egbe la nse a se group so emi o de kin so mo egbe oyo npe o tori oyo o tan emi iyato wa nbe
0: oyo o pe yin eyin leyin pe ra yin
2: ti oyo npe en to ba dibo to wole ohun lo yo pe en ti Nigeria pe en to ba dibo to wole are ohun ni Nigeria pe bo fin se gbe kale niyan
0: 0705 5000 949 hello Yes, sir.
2: So now aba ri omi ja sugba eni ti a e fe gbi ja gan teyin si pe fun yi injo hun si pe fun ra re se en ti o si pe fun re ni o tun ran awon eyan pe kan lo mo buyan kan lo mo attack eyan kan lo mo se eyin gan o kin advice alaji ori omi so boya tori ife te eni si won ni abi tori pe I don't know e get nipa pe won mo ona ibukun le busari gudugud oro lasan lasan ni e o ona ibukun le busari gudugud even baba awon busari gan gbajumo ni won ni lebadan omo popo ye moja ni won baba awo olubadan to je former governor tan wa lori baba mi alubarika baba olori ire ti o pe fun wa olubadan ti lebadan ti mo fi towoto wa ti takun le takun le ti mo fori ade daruko won baba mi oba abdurashid
0: rashid adewolu ladoja
2: inu ile won inu ile baba won
0: olubadan lebadan
2: olubadan ti lebadan inu ile baba baba busari to je baba gomina incoming governor wa ni akodi inu ile won na gbedagba so e ti ri pe awon to loko
0: e je mo sere ipada
2: re eyan ni dem decide ibo ni bo nlo lawyer state cooking zero
0: ni bayi ti akodo ti di meji meji lo mu oye kini amoran yin
2: ko si ibi ti won tin kade ale bo se wa lacord bo se wa nliki na lo wa ngbanja bo se wa lacord lo wa le pc eyin apm nikan ohun lo ti loju tu bayi kilo de fa na ni pe tori pe won ni adari ti o de to ile won dada sugbon ta ba wo nu apc na eni kankan no awon eyan no ti mo bi toro won ja si nbe so inec lo ma la ja yen gba toruko ba jade la inec I say wa bere sori reconciliation eyin toruko yin o ba jade e ma binu e ja jo sisepo en to ba te lorun yo duo e ti o ba tre te lorun yo gba le babe lo ko je bi oselu se ri ni e so be ni kan ba de se nlo lo goro awon eyan lo nwole igba ta wa ku ninu apc nisin e mo ye ai mo ye ruwa apc to to ti wo nu apc ni igba tori gbe en to koju se nikan eyin lo ma nko si elomi
0: emi ba pe yo pada le apc se pada
2: nigba ti ohun se pe mo jo mo yin bi kan o tun wa pe mi pada nu egbe kan ara na won se ba yen
0: o da e jabo pada wale ope pataki lowo honorable ambassador ademola oyepeju ara kan lara won ti ojo n fa ticket mara won lo

0: nínú ẹgbẹ́ òṣèlú
1: àwọn ọmọ òye
0: tó
1: wà certified wọn ti step down fún wa èmi lọmọ tọdọ tèmi yẹ ibi tó bá ṣe primary tí wọn ṣe ń gbé síra wọn èmi ló tún rújú ṣùgbọ́n tọdọ tèmi ọlọrun ti jó yanjú.
0: ọ̀dà àmọ̀rin yín bá kò jábí àrímọ́ lénìí bí gbogbo rẹ̀ bá kúkú tún ṣe ń lọ àwọn jẹ́ òye yín lórí ètò òṣèlú. Ẹ bá lóun kóhun láti bá mi sọ ẹ lè fàtẹ̀jíṣẹ́ yín padà sọwọ́ sórí WhatsApp 07046 333576 WhatsApp nìkan ni. Peter Ọláṣùpọ̀ Captain Peter Onorúkọ tèmi ó ti pa.

Ago méjìlá ti lù láti ìkànnì 32FM 94.9 ẹ̀ka àsán. Ìròyìn àgbáyé lẹ́kùnrẹ́rẹ́ là mú tọ̀yìn wá ṣáájú ẹgbẹ́ àwọn kókó tó wà nínú ìròyìn ọ̀hún. Òjíṣẹ́ Ọlọ́run kan ló ti dẹ̀bi ọ̀rọ̀ àṣìlò ogun tó wọ́pọ̀ láàrin àwọn ọ̀dọ́ ru ìwà àìsí ẹ̀kọ́ òbí. Àwọn àjọ tó rí sí dídẹ́kun ìtànkálẹ̀ àìsàn nílẹ̀ Nàìjíríà ló ti jẹ́ kó di mímọ̀ wípé àìsàn ibà ọ̀rẹ̀rẹ̀ ló ti ṣekú pa èèyàn tó tó okòólérúgba ó dín mẹ́rin ọmọnìyàn lórílẹ̀-èdè Nàìjíríà. Nílẹ̀ òkèèrè, alákòóso àgbà nílẹ̀ United Kingdom àtàdarí ẹgbẹ́ òṣèlú Labour ló ti kọ̀wé fipò rẹ̀ sílẹ̀. Ìròyìn lágbo amúgbòrodùn Pella ló ti ṣe gbogbo ohun tó tọ́ lórí àfẹ́sọ́nà rẹ̀ jáfíìsì. Ìròyìn ọ̀hún rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ Olúbímpẹ́ Fatoyè ló níròyìn yín. Bíṣọ́ọ̀bù ẹkùn àgbà àti ìjọ African Church Cathedral Bethel iyùn rẹ́fẹ́rẹ́ndì Peter Ogunmúyíwá ló ti jẹ́ kó di mímọ̀ wípé àìsí ẹ̀kọ́ òbí òun náà ló jẹ́ okùnfà kankan rìn eléyìí tó ń bomi ìjẹ̀gbọ̀n sí ìgbẹnusókè àṣìlò ogun eléyìí tó wọ́pọ̀ láàrin àwọn ọ̀dọ́langba lórílẹ̀-èdè Nàìjíríà. Ó sọ̀rọ̀ ọ̀hún ṣáájú ayẹyẹ ìfisọrí èyí tó jẹ́ ti àjọ ìṣọ̀kan àgbáyé tí wọ́n gbé kalẹ̀ fún tọdún 2026 láti sọ̀rọ̀ tó ń ti ìpolongo tako àṣìlò ogun tó ń ti lílo ọmọnìyàn nílòkulò gẹ́gẹ́ bí aṣáájú ẹ̀sìn ọ̀hún bó ti ń pàrọwà sí àwọn òbí láti lè rí wípé wọ́n mú ojúṣe wọn lọ́kùnkúndùn pàápàá jùlọ láti mójútó àwọn ọmọ tó ń ti títọ́ wọn sọ́nà. Nínú ọ̀rọ̀ rẹ̀ síwájú sí ó tẹpẹlẹ mọ́ wípé àwọn òbí òun náà ló gbọ́dọ̀ jẹ́ ojúlá lákàn fi ń sọ́rí nínú ẹbí àti láàrin ibi gbogbo tó yẹ bẹ́ẹ̀ gẹ́gẹ́ náà ló sì tọ́ sí kó wá wọn láti lè rí pé wọ́n ń kọ bí ara sí ìṣọwọ́wùwà tó ń ti ìṣesí àwọn ọmọ wọn iyùn láàrin lẹ́gbẹ́lẹ́gbẹ́ àti lájọ-lájọ tó fi mọ́ ìwùwà sí ọmọnìyàn yìí tó jẹ́ ti àwọn ọmọ wọn láwùjọ. Ogunmúyíwá

0: ṣáájú àyájọ́ ọjọ́ èyí tí wọ́n fi sọrí àṣìlò ogun léyìí tó ti wà ní àgbáyé níbàámu pẹ̀lú bí wọ́n ti ya ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kẹfà ọdún sílẹ̀. Àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà náà ni wọ́n ti ké sí ìjọba ní gbogbo ẹ̀ka jẹ̀ka, bẹ́ẹ̀ gẹ́gẹ́ náà ni wọ́n ké sí àwọn ẹ̀ka ìgbóhùnsáfẹ́fẹ́ tó fi mọ́ àwọn àjọ tí kì í ṣe ti ìjọba láti pakún ìgbìyànjú wọn níbàámu àti jẹ́ kí ó di mímọ̀ fún gbogbo tolórí tẹlẹ̀mù pẹ̀lú ewu tó wà nínú àṣìlò ogun. Wọ́n tẹpẹlẹ mọ́ wípé ojúṣe kó wà ni, tó sì jẹ́ wípé oníkálukú náà ló ní ipa pàtàkì láti kó nínú àti fọ́n rere tako àṣìlò ogun. Ìròyìn jẹ́ kó di mímọ̀ wípé ìdá 70 nínú ìdá 100 tó jẹ́ àwọn ọ̀dọ́ lórílẹ̀-èdè wa Nàìjíríà òun náà ni wọ́n ń fojú winá àṣìlò ogun. Ẹ̀jẹ̀ àgbà àríwòyí ọ̀hún sì wájú sí.
1: Ìjọba kánẹ́ sí tó bá ti kó fẹ́ gbé kínní ẹ̀ tó fẹ́ gbé sínú ọgbẹ́ àbí kó fẹ́ háìdẹ̀ sí nìkan. Ó sì yé tí a bá ti gbá mú ká máa fún wọn ní ẹ̀wọ̀n láti 10 years láti ó máa release wọn. Ó sì yé ká fún wa ní policemen kọ́ lọ́ máa san kú.
2: Ṣẹ́ni tó bá mú mi lè sọ pé kọ́ pa wọ́n because wọ́n ṣe lè níwúlò. Gẹ́gẹ́ bí sọ pé a ṣe kan pa wọn àbí kan máa pa wọn mi ìfẹ́ kan pa wọn irú àwọn iṣẹ́ tó bá yẹ kan iṣẹ́ sí ò tí wọ́n rò pé àwọn ò fẹ́ ṣe tí wọ́n fi ń wá ọ̀nà láti ní owó lọ́nà àìtọ́ yẹn iṣẹ́ yẹn nìkan kún wọn lọ fún ní rehabilitation center tí wọ́n máa kún wọn lọ sọ́gbà ẹ̀wọ̀n iṣẹ́ yẹn gan nìkan.
3: Yorùbá ní kíjọba kó má wulẹ̀ pa wọn tí wọ́n bá fún wọn níṣẹ́ sí kán lọ roko wọ́n bá dáko oṣù mẹ́fà ni o oṣù mẹ́rin ni o tí wọ́n bá ṣiṣẹ́ yẹn anytime. Nǹkan tó gbé wọn débẹ̀ yẹn wọn ní fẹ́ ṣe irú ẹ̀ mọ̀ tó bá dijọ́ mi.
0: Olùbàdàn tilẹ̀ Ìbàdàn ọba Rashidi Adéwọ̀lú Ládọjà ló ti jáwé akíwọ́wọ́ fún gbogbo àwọn ará ọ̀run kìnkìn tá a mọ̀ ségun àti gbogbo àwọn alátẹ̀lé wọn láti rí wípé kálukú náà ló tọwọ́ ọmọ rẹ̀ bọ́ṣọ níbàámu pẹ̀lú àti má lọ́wọ́ nínú fàákàjà kankan. Ìyàn lásìkò ayẹyẹ eégún ọdún tọdún ni gẹ́gẹ́ bí ìròyìn bó ṣe ń jẹ́ kó di mímọ̀ wípé ọdún eégún òun náà ló bẹ̀rẹ̀ lónìí léyìí tó sì tọ́ka sí ọdún èyí tó ti wà tipẹ́ nílùú Ìbàdàn gẹ́gẹ́ bí àṣà àti ìṣe léyìí tí ìròyìn tó sì tọ́ka sí wípé ọdún eégún òun léjẹ́ léyìí tó wà fún àṣà àjogúnbá àti ṣíṣe àgbélárugẹ fún èyí tó jẹ́ ohun àṣà ilé wa. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde eléyìí tí wọ́n kẹ́jú rẹ̀ síta látẹnu agbẹnusọ àgbà fún kábíyèsí ìyún olóyè Adéọlá Ọlọ́kọ̀ ó jẹ́ kó di mímọ̀ wípé kábíyèsí ló tẹpẹlẹ mọ̀ wípé ọdún eégún òun náà ló ti wà níbàámu pẹ̀lú àti Buọlá fún iyì àti ẹ̀yẹ èyí tó jẹ́ ti àṣà ilé wa nílùú Ìbàdàn léyìí tó sì tako wípé kí ẹnikẹ́ni kó lọ rèé máa ṣàmúlò ọdún ọ̀hún láti máa dá wàhálà sílẹ̀ tàbí láti máa ní lọ́kàn láti gba ẹ̀san tó ti fi mọ́ ìjà àgbà láàrin kó wa. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ náà ni kábíyèsí jẹ́ kó di mímọ̀ wípé ẹnikẹ́ni tí a jẹ ìwà àbàjẹ́ kò tọ́ ọ̀hún tó bá ṣímọ́ lórí òun náà ni yóò jọlá ń bá pa níwájú ìdà òfin. Ọba Ládọjà náà ló ṣàpèjúwe ọdún eégún gẹ́gẹ́ bí eléyìí tó ṣe pàtàkì láti fi ṣe ìgbélárugẹ fún ìṣọ̀kan tó ń ti wíwà papọ̀ pẹ̀lú àlàáfíà eléyìí tó sì jẹ́ àṣà àti ìṣe ní ilẹ̀ Ìbàdàn. Lábẹ́ bẹ́ẹ̀ ó ti wá pàrọwà sí gbogbo ẹni ọ̀rọ̀ kan ní ìlú Ìbàdàn àti agbègbè rẹ̀ láti lè rí wípé eku náà ni òfìrù nàgbá tí wọ́n sì jẹ́ kó di mímọ̀ wípé gbogbo ètò òun náà ló ti tò látàfin níbàámu àti lè rí wípé ayẹyẹ ọdún egungun ọdún ni òun náà ló wáyé pẹ̀lú ayọ̀ àti àlàáfíà. Ẹgbẹ́ òṣèlú All Progressive Congress APC lẹ́kùn gúúsù ìwọ̀ oòrùn lórílẹ̀-èdè wa Nàìjíríà òun náà ni wọ́n ti pa ǹpọ̀ tí wọ́n sì ń gbé òṣùbà káre fún àwọn olùdìbò ní ìpínlẹ̀ Èkìtì látàrí bí wọ́n ti túyàyà jáde láti túbọ̀ fi ìbò wọn sọ̀rọ̀ léyìí tí wọ́n fi tún yan gómìnà Biodun Oyebamiji eyan soroye lati tuko isakoso ipinle ohun lodun merin mi egbe oselu ohun na lo je ko di mimo wipe abajade eto odibo ohun eleyi to ti fidi re mule gege bi awon eniyan ipinle ikiti to si sapejuwe ran eleyi ti won wa ni ibamu pelu bi won ti ni oye lori pelu bi nkan tin lo ni ipinle na to nti fifi ife ti won ni si ipinle won ati orilede Nigeria lapapo nigba to soro ohun loni nilu Ibadan iyun akowe polongo fun egbe oselu ohun ekun tilu Ibadan Ayobami Afolabi o sa apejuwe ijawe olubori oye bamiji gege bi eleyi to yako to yato si ati ma fi ogbon enu gbe nikan sugbon leyi to je ko di mimo wipe ijawe olubori re o na lo fi die mule wipe ogoro awon orilede wa Nigeria o na ni won mo riri asaju rere be gege na lo tun salaye oro wipe ijawe olubori ohun o na ni egba oselu APC o na ni koni fowo yebuyebu mu to si tun je ko di mimo wipe gomina ati awon oluku re yi ti won yan sipo o na ni yo tubo pa kun igbiyanju won lati le duro gege bi asaju rere leyi ti won si tun se agbekale ogba atinuda lati le mu ki ipinle ohun ko te siwaju si ta bagba agbe wipe oye bamiji o na lo jawe olubori sipo gomina iyun ninu atudi eto odibo to waye ni ipinle ikiti lopin ose nibamu pelu bo ti fi awon oluku re gege bi alatako metala leyi to si fi eyin won janle iroyin ti wa salaye oro wipe ijawe olubori re ohun o na ni yo tun so di gomina mi iyun ti yo tun wa loroye ni ipinle na gege bi won ti se tun yan soroye fun odun merin mi igbako awon ajo to ri si didekun itan kale awon isan lorilede Nigeria lo ti je ko di mimo wipe aisan iba orere o na lo ti gba emi awon omo orilede Nigeria to tobi oko lerugba o din mefa to si je wipe akosile aisan iba orere ohun o na lo gbenu soke eyi to lo si bi idame dogbon nibamu pelu abajade to nta akosile eyi to keju sita latodo awon ajo ohun won je ko di mimo wipe awon afurasi eyi ti an so ohun to ti fowo ba to fi mo awon ti won ti fidi re mule o na lo je wipe nigba ti won se iyefegbe kegbe re lo je wipe akosile to foju won lodun ni o na lo tun ti tayo ti todun to ko jalo awon ajo na lo ti wa tepele mo wipe ibesile aisan ibo re o na lo ti fowo ba awon ipinle to to meta le logun niye to nti awon ijoba abile to je mokandin la dofa iyun lati ibere odun ni nigba ti akosile aisan ohun to ti foju han be gege na ni won to je ko di mimo wipe awon ipinle marun kan awon na lo je wipe owoja aisan ibo ohun o n lo fara han julo ni ipinle won gege bi akosile yi to fi han wipe bi ida 84 o na ni o fara han lawon ipinle na se waju se awon ajo ohun lo ti wa je ko di mimo to nti jije ojula lakan fi sori to se ja wipe awon iko eleyi to wa nibamu pelu amojuto to nti pipa kun igbiyanju ona ni royin ja ko di mimo wipe won o ma lo kiri ni tibutoro awon ipinle metalelogun ohun eleyi ti akosile aisan iba orere to ti foju han lede oludije sipo are labe asia egbe oselu African Action Congress omoyele sowore niroyin ti siso loju re wipe loni o na lo ti gunle sile ejo giga ti ijoba apapo to folulu lewa Abuja se bujoko nibamu ati te siwaju lori atungbe ejo re gege bi royin bo ti je ko di mimo wipe sowore o na lo gunle sile ejo ohun pelu awon oluku re gege bi awon alatele awon megbe eyi ti won si gbe pali eyi ti won ko ife onu ase adajo Muhammad Umar o na ni royin ji odi mimo wipe saaju tele o na lo ti so wipe ki won gbe ase kuro lori bi won ti so wipe ki won gba oniduro re iyun lojo 16 osu kefa nibamu pelu bo ti je wipe sowore n lokuna lati fara han niwaju ile ejo lati te siwaju lori atungbo ejo re adajo o na lo ti saaju kede wipe ki won lo re na wogan ni apa iyaka ta ba gba gbe wi pe awon ajo osise otele muye o na lo nfi oro po sowore ni fun yoyo lori bi won ti fi esun kan bi pe nse na ni o nfi awon oro ko to ton ti awon esun eleyi to ku die ka to lati ma fi kan are Bola Ahmed Tinubu to je are orilede wa Nigeria gege bo ti pe ni o daran iyon lori itakun ayelujara eyi ta mo si X ati itakun idore sore Facebook re eyi to fi lede iroyin agbaye leku rere lesin tati gbo lati ikoni 32 FM 94.9 nile okere kastama lo ti kowe fipo re sile gege bi alakoso agba lorilede United Kingdom tonti jije adari egbe oselu labor gege bi ate jade le ti won keju re sita stama ona lo je kodi mimo bi pe nse na ni egbe oselu ohun lo takoto ibere si ohun bi ohun ba nbe ni ipo to ka toto lati le dari egbe oselu ohun iyun ninu eto odibo to nbo ewe and the bomb ona ni iroyin je kodi mimo wi pe ireti wa fun gege bi won ti bura wole fun loni iyun ni Westminster leyin atundi eto odibo to waye lopin ose to koja iroyin lagbo amugborodun gbajugbaja omo orilede wa Nigeria Bella oniroyin ti je kodi mimo wi pe o ti fi ori oko o so durun to si ti to gbogbo eto yi to ye nibamu pelu ilana ti se igbeyawo pelu afesona re iyun ja fese nibamu pelu bo se ririn ajo lo si ilu won iyun nilu Benin leyi to si fi lo ri san owo ori re gege bi ate jade eleyi to fi sita loju opo ayelujara re Bella ona ni ko le pa idunu re mora nibamu pelu bo ti san owo ori iyun fun obirin to feran ju iroyin ti wa toka si wi pe irin ajo ohun ona lo ti bere bayi gege bi Bella bo se wi to si je ko di mimo wi pe igbesi ohun o lori be nibamu pelu bo se je wi pe streamer ona lo fun afesona re jafisi iyun ni oruka sogba lati femi di aya mi iyun ni ojo keta osu kefa ni orilede Ghana fun awon iroyin yajo yajo ati awon isele mi to nsele laika ohun agbegbe yin te fe fi to wa leti ele fi atejise yin sowo ranse si wa ni oju opo ibare ni soro yi 0705 655 0949 tabi ke kan si wa ni yara ikoroyin jo wa ni ile erin Laughter House Premier Hill Mokola nilu Ibadan kin to ma lo awon koko to jeyo ninu royin ohun re lekan si o jise olorun kan lo ti de bi oro asilogun to won po laarin awon odo ru iwa aileko obi awon ajo to ri si didekun itan kale aisan lorilede Nigeria lo ti ni aisan iba orere lo ti se kupa eyan to to ko lerugba o di merin omo niyan lorilede Nigeria nile okere alakoso agba nile United Kingdom atadari egbe oselu labor lo ti kowe fipo re sile iroyin lagbo amugborodun lati mu to yin wa wi pe Bella lo ti se gbogbo ohun to to lori afesona re iyun jafese Mary Ojo lo se akojopo iroyin olubi npe Fatoye lo ko mi ese be tin tete gbo wa yo dara fun wa

èyí ni àsọtẹ́lẹ̀ àti àdéhùn tó wà fún ètò sáré budan ení ìdáhùn sí ìbéèrè kọ kò gbọdọ̀ ju ọgbọ̀n ìṣẹ́jú àyà lọ èjì àwọn ìdáhùn sí ìbéèrè tí ó pakasọ yóò wáyé tí ó bá kù díẹ̀ kí ètò náà kẹnubodò ẹ̀ta ẹni yòówù tí ó bá ti gba ìdáhùn sí ìbéèrè yóò gba ẹ̀bùn káàdì ìbánisọ̀rọ̀ èyí richard card 500 naira 500 naira ẹ̀rin a kò fẹ́ kí olùdásí fi ìbéèrè dáhùn ìbéèrè àrùn ní kété tí atọ́kùn bá ti parí ìbéèrè tí onídáhùn sì ti wọlé sórí afẹ́fẹ́ ni àsìkò rẹ̀ ti bẹ̀rẹ̀ ẹ̀fà onídáhùn tí wọ́n bá ti rọ̀ lọ́wọ́ ti sọ àǹfààní ẹ̀bùn rẹ̀ nù èje onídáhùn kankan kò ní àǹfààní ìpínlẹ̀ méjì tọ̀

0: best radio, me. 32 FM, you are okay.
1: Iṣẹ́ òjò ṣe ń tẹ̀síwájú. Ohun mímu tí sagbára àdọ̀tún tó gbàgbòrò kan. Free Dayton Energy. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà péré ni. Ráti ẹ lónìí. Free Dayton Energy. Darí ìṣàkóso rẹ.
2: Dr. Scrap Recycle àti tamoto dìrọ̀rùn bá. Fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ tamoto ní cash and carry no delay. Dr. Scrap ó ra lọ́wọ́ yín. Èyíkéyìí mọ́tò tẹ́ ẹ bá fẹ́ tà. Eléyìí tó dúró re ni. Àbí eléyìí tó ti gorí odó. Tòun ẹ̀yìn tó ti di ilé ìdọ̀tí ládùúgbò. Àlòkù ọkọ̀ tí tù fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu. Tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín. Tẹ́ ẹ fẹ́ tà kẹ́ ẹ fi pààrọ̀ ọkọ̀. Kẹ́ ẹ tún fi upgrade bó ṣe ká. Truck, bus, trailer, ipò yóò kí mọ́tò ọ̀hún wà. Dr. Scrap ó ra lọ́wọ́ yín. Ẹ kàn sí wọn 09083013333 09083013333 09083013333 Andu wọn lórí Twitter, Instagram àti Facebook ni at Dr. Scrap Recycle. Dr. Scrap Recycle dé mọ́tò títà di rọrùn.
3: Kò ní ṣú mi, kò ní rẹ̀.
4: Má jẹ́ ó sún ẹ láti máa gbọ́ wa àti láti tẹ̀lé wa lórí gbogbo ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́. 32 FM 949 ẹ̀yìn ẹ̀.
3: Kò ní ṣú mi, kò ní rẹ̀.
4: Bẹ́ẹ̀ni,

0: oju opo yen o ri ba kan o ri ba kan to ba pada so to opo osibo e ba mu nbe oluwa lucky mu hello yes sir e ka soruko yin ati bi te ti pe
1: opa ye mi ni lati bi kan
0: e seun yan ti wa dada
1: mister sharing to sele sa sa bi ka yen ko ke be ma sele then ma ta won yan ni ma ma bi ni mo pa fa won yan ni se e ba be se ra ko na yin guys ẹgbẹ́ wá sí àti ilẹ̀ sí ìlú mi ẹni ara kọjú ọlọ́bà wọn lọ ní ọmọ bá wà gbogbo áfíríkà tó wá wà lábẹ́ abẹ́ ọ̀run ẹ̀mọ́ ìṣègbè wọn wulẹ̀ rí ẹgbẹ́ náà tẹ̀lẹ̀ kí sá ta tàbẹ́ fà wà láǹfọn lówó oúnjẹ ń gbà fún àti òtò wọn náà kọ wọn fún lẹ́kí tó ń ṣe orí burúkú tó ń ṣe lẹ́kí
0: àwa náà wà lọ. Ẹ dẹ́kun àwọn gbólóhùn kan ń bẹ tí ò bá afẹ́fẹ́ lọ tá a bá fún wa lórí ọ̀fẹ́ láti dá sí ìròyìn kì í ṣe láti lo àwọn gbólóhùn tí ò bá fẹ́fẹ́ mu ẹ dákun torí ọ̀la àwọn ọmọ náà ń gbọ́ wa nílé ẹ jọ̀ọ́ àwòkọ́ṣe rere náà ló yẹ ká jẹ́ fáwọn ọmọ wa ẹ dákun n tá àbá fi ó bàjẹ́ wọn níbà tí máa ń ṣe ẹ dákun torí ọ̀la ẹ ṣe àdúpẹ́ 32FM 94.9 ìròyìn tó kàyéfì náà ni bí ẹ bá lórí ọ̀fẹ́ láti máa wò mí ní ojú òpó ayélujára wa àwọn social media wa ń bí ṣe náà ni mo láwọn àlejò tí wọ́n wọlé tí wọ́n bò mí ẹ bá bì ẹ àmọ́ mò ń bọ̀ ní ẹ̀dàkùn hello.
2: Hello.
0: Ẹ ká sùn orúkọ yín àti ibi tí ẹ ti pè.
2: Ẹ ká sùn láti orílẹ̀-èdè South Africa.
0: Láti orílẹ̀-èdè South Africa, à ń gbọ́ yín.
2: Ṣé ṣe rí lórí ìròyìn ẹ̀ka ní Twitter àti South Africa yẹn lóòótọ́ ni? Òtọ́ ló ṣẹlẹ̀.
0: Yes sir.
2: Because agbègbè ibi tèmi tó máa wà ni. Kò sí ẹyin. In fact, kẹ́rí ìgbà tí wọ́n jáde ní ọdún 19 tí wọ́n ti jáde pẹ̀lú ìtànká wọn tó máa ń mú dání. Ẹ wo ó lágbára o. Pẹ̀lú ìtànká wọn tó máa ń mú dání yẹn tí n bá wù wọ́n tó kéré jù láwọn tí mo rí wọ́n tó 3 million.
0: Chai.
2: Wọ́n tó 3 million kò sí ṣọ́ọ̀pù tó tó bẹ́ẹ̀ láti kú. Ṣẹ̀rí kọ́lọ̀ kó máa tó ń ṣàánú fún wa ní but èmi mọ̀ yí pé South Africa ti jẹ́ tán.
0: Ọ̀dà ẹ ṣeun a dúpẹ́.
3: South Africa ti jẹ́ tán.
0: Èyí tẹ́ fi sí náà ni a fi kà nídìí pé kọ́lọ́run kó ṣàánú fún wa kí orílẹ̀-èdè wa kí ó gba ìtura àti àlàáfíà. Ẹ ṣeun a dúpẹ́ bí ẹ bá lórí ọ̀fẹ́ láti máa wò mí lójú òpó ayélujára àwọn social media wa ń bí Facebook, YouTube, Instagram at 32FM949 àfẹ́yìn ọkọ̀ tààrà ni ń ṣe ni wọ́n bò mí báàbì àwọn ẹ káàsán ọlọ́pàá ẹgbẹ́ ìyẹ́ ẹgbẹ́ lọ́tún lọ́sì ẹ jọ̀ọ́ kí ni mo ṣe fún yín o kílẹ̀ wáwá kílẹ̀ wá ṣe ní 32FM
4: àlàáfíà ni
0: okay kó lè dáa ni ẹ jọ̀ọ́ jẹ́ ìbẹ̀rẹ̀ látàpọ̀ ọ̀dọ̀ ìyọ́sùn orúkọ yín.
5: Ìyá ṣọ́ọ̀ṣì ni ìyá Jésù.
0: Ìyá
5: orúkọ mi ni Esther Falade láti lè ṣe Sussan Property.
0: Ẹ̀yin kọ́ ń bolẹ̀ yín ti wá.
4: Orúkọ tèmi ni Adékúnlé láti lè ṣe Sussan
0: Property. Ṣé kò sí kí ni mo ṣe fún yín?
6: Orúkọ tèmi dẹ̀ ni Adéọlá láti lè ṣe Sussan Property.
0: Kí ló ṣẹlẹ̀ tó tó yìí?
4: Kó lè bàa dà náà.
0: Kó lè dà ní ẹjẹ́ mọ̀ lára àwọn kó lè dà tẹ ẹgbẹ́ wa fún wa.
4: Àwa náà ni iléeṣẹ́ tó ń talé tó ń talẹ̀. Èròǹgbà wa dẹ̀ ni pé kí tonílé tẹlẹ́mù kí wọ́n jonílé lórí. Láìsí wàhálà tó dẹ̀ fún wọn ní ìfọ̀kànbalẹ̀ èròǹgbà wa níléeṣẹ́ Sussan Property nìyẹn. And jáde láwọn property kan tó yẹ pé wọ́n ń tà ní wàràwàrà tó yẹ pé ó máa jẹ́ àǹfààní bí ẹ̀ dẹ̀ mọ̀ pé àwọn ilẹ̀ tiwa kò ṣe pé ló gbóná wà. And àwọn document tiwa wọ́n legit kò dẹ̀ ń ṣe owó tó ogun pa. For instance a ní àbí Apple Estate.
0: Bẹ́ẹ̀
4: ni yẹn wà ní Abolokè ní
0: Ayégun
4: Olómi.
0: Ní olú ẹyin ayégun olómi wa alógun ayé ti akademi bí wa
4: ayégun olómi
0: akademi bí o ni 4 million ẹ dẹ́kun màmá wa ṣé kì í ṣe wípé àwọn ilẹ̀ yìí tó bá ti yá díẹ̀ bóyá téèyàn bá ti sanwó díẹ̀ àbí tí ò bá tètè sanwó tán ẹ bàálẹ̀ ti ṣàfikún owó.
6: Àwọn ohun ṣe rí ọ èyí tá a bá ti pè fún yín báyìí èyí náà lè máa san tí tẹ máa fi parí owó ilé yín owó ilẹ̀ yín báwa ṣe ń ṣe ní Sussan.
0: Esther Falade báwo la ṣe lè san owó kálágbára ò bá sí láti da gbogbo owó lẹ̀.
5: Tágbára ò bá sí láti san gbogbo owó yẹn lẹ́ẹ̀kan náà kì í ṣe ẹ láǹfààní láti san 40% lẹ́yìn náà ẹ dẹ̀ san 60% oku laarin osu mefa
0: ben oda awon lete wa le ni se ologun aye ayegun olomi abi ake so nikan ni lete ni
4: lowo ani ni oloje ologun eruna ben yen la npe ni Orange Estate
0: ilo le ntan
4: 3 million naira ko ni
0: 3 million naira
4: egbe awon wa ko gun para 4 million 3 million ade tuni kan ni Mango Estate yen wa ni Akufo
0: se ki si se wipe awon le to ja wipe beyan ba ri erin won pe ri nbe won po
4: e lo so ya on social media as well e mari gbogbo e nbe
5: erin ma je mi so wa lori social media
0: bawo la se le doju opa ye lu jara yin
5: oju opa ye lu jara lori TikTok at Substance Property lori Facebook at Substance Property lori Instagram at Substance Property
0: ta ba wa login sibe awon nko wo la ri nbe
5: a ni awon ile lorisirisi te ba fe lati ri gbugbo awon ile wa ta ni ati awon ile wa gbugbo estate wa yen gbugbo e patapata nlo wa lori social media ndua
0: okay alagba
4: ale lo sori website wa no at www.softsandproperty.com
0: softsand okay
4: think about raw soft
0: okay
4: at the sand iyepe e de po at the property softsandproperty.com te ba ti debe e ma ra won ile ta ni o awon ile ta ni o payments plan everything te fe mo e ma ri be
0: e ba tun website iyepe le kan si
4: www.softsandproperty.com
0: okay
4: then
0: o da ngba na mama wa kini nte ni lati safikun
6: mi fe pe awon numbers ti o wo ile ise substance tara te ba se pe bayi awa ni a ma gbe awon numbers o wo ile ise substance re
0: ke to pe number iya wa e dakun ti mo ba fe ra ti mo lawon dukia ti mo fe ke ba mi tan ona wo ni ma rin
4: se ba ni dukia te be ka ba yin tan awon number ta ma pe jade nisin e kon text wa ni WhatsApp
0: kani mi o ba wa gbo number to ko je pe eto yi abi eyan kan lo kan so fun mi ti oro ti ba mi mu number
4: e lo social media as well number wa wa nbe substance property
0: okay se ile ni kan ni abi atile atile
4: atile atile e le ma bo ni last house no
0: ah
4: olo ke mokola
0: okay
4: ni lo ibadan te ba ti di mokola awon te ba ti so wa je ko fun pe lo si last house o ma gbe yin debe
0: okay
5: so, onile gogoro street
0: okay
4: e ko ma bo nibe
0: 32 fm ni ile ise temi niyan
4: ajo wa na
0: lati e mo no pe be lati e mo
4: omo ya ni wa
0: okay mama we ja pe number
6: awon numbers to wo ile ise soft sands le 091 646 15 000 091 646 15 000 tabi ke pe 091 15 55 0055 091 15 55 0055
5: e de tun le pe crystal sorry 080 oga mi niyan 080 557 67084 lekan se 080 557 67084
0: baba oko wa ni substance e dakun nigba ta ba pari owo ile wa tan se gba na la gba awon iwe to to si wa sugbon to ba je wi pe awa ko owo sile bayi ni ka si
4: ben
0: kunku si odidi owo ba pe e gba gbogbo owo ohun re igbo la gba we ile
4: ah ne ba si so we ton bayi
0: okay
4: time do relay
0: okay
4: to ten lorun edba receipt edba we leyin ko si pe ko si nkan be straight and plain
0: she adori ile ka to sanwo aba ti sanwo ke to mu wa lori ile
4: e ma do relay to ba nke sanwo ke to debe dede ta be ke fe debe fe ri no ke to sanwo dede no
0: ka ni wa ba ti wa sanwo sori ile ti mo wa so fu ta wa mu wa debe ti mo wa so fun wi pe irin se mo
4: amada wo yin pada a better option
0: wow
4: ben
0: wow
4: anfani ko re tun si sile ni ile se wa
0: okay
4: I'm tin employ our agents I'm
5: gboro si
4: I tin first te pe je agent nisin
0: okay
4: te ma ba yan wale te ma fi ewon abo a tun ma yin dowo
5: ko te fe partner pelu wa ben
4: okay agent no wa and pe ba je experienced real estate manager no
0: okay
4: anfani no re tun wa fun yin lati ba dowo po a se kin an gboro si ni a tun fa yan ni employment opportunity ile ise ti wa
0: je ma yonda yes daruko yin le kan si ati ile ise te wa soju fun
4: oruko temi ni Adekunle lati ile ise soft sand property
5: oruko temi ni Esther Falade lati ile ise soft sand property
6: oruko temi ni Adeola lati ile ise soft sand property
0: yes sure o da

0: ọ̀pẹ ò ní wọ́wé láíláí ní ìkànnì ìfẹ̀yìn ẹ a ò ní yẹ dùn yín nínú nígbà gbogbo àbẹ́ẹ̀ mọ̀ ni ó pọ̀ kò pọ̀ kẹ̀ ó pọ̀
1: kò ṣe ọlọ́run mi ó pọ̀ ó pọ̀ ó pọ̀.
0: 32 FM 94.9 à ń fẹ̀rín gba gbogbo.

Ìwọ lọ́wọ́ àyẹ̀rù gbèsè ayé tó fẹ́ gbé. Ẹkú dédé àsìkò yẹ kú àfọmọ nìyẹn ṣe mo kí lọ́kùnrin mo kí lóbìnrin. Mo kí ọmọdé mo kí àgbàlagbà. Àjọ Business Entrepreneurship Project àwọn náírà mi wádé o. Wọ́n níbẹ̀ bá fẹ́ gbégbé ayé tó jẹ́ titiyín. Ẹ̀yin lẹ́ẹ̀tú sírú ayé tẹ́ fẹ́ gbé. Yálà bóyá ayé tí mo fẹ́ máa gbé nínú ọ̀rọ̀ mo fẹ́ máa gbé ni àbí nínú iṣẹ́. You need to choose between wealth and poverty. Ntí àjọ Business Entrepreneurship Project tó gbé dání rè. Akọ́mọ nírọ̀rí ni wọ́n. Tí wọ́n wá jòkó tí wọ́n wò pé ọ̀dà àwọn èèyàn ń lọ ilé ẹ̀kọ́ tòótọ́. Wọ́n lọ primary, wọ́n lọ secondary, wọ́n lọ ilé ẹ̀kọ́ gíga gbogbo. Ṣùgbọ́n bẹ́ẹ̀ lomiín bá parí tán yóò tún padà sí labour market ni. Ntí ò fi kúnrín àjò rẹ̀ níbẹ̀rẹ̀ ọjọ́ ẹsẹ̀sẹ̀ máa wá dààmú fi kún. Wọ́n wá ní kí tí ẹ mọ̀ bá a rí bẹ̀ bọ́ ọ bá láǹfààní láti gbọ́ mi lásìkò yìí. Ire jẹ́ tiẹ̀ o, mo wá kí ọ kú oríire gbá. Business Entrepreneurship Project. Wọ́n ní kì í ṣe àwọn tó ṣẹ̀ṣẹ̀ ń jí nínú ayé nìkan làwọn ń ṣègbìyànjú fún. Ìwọ́ tó wà ní ọmọ ọdún 18 títí di ọmọ 90 years iná làwọn gbé ètò yìí kalẹ̀ fún.

0: Express Radio mi. 32 FM ti wa okay.
1: Emi omo yin na ni o jali jani mo wa ni ta bayi lati le mo bi awon eyan se se da mo Maggi chicken flavor si oya esipeli celery
0: S E L E R R I E salary
1: ah boda mi esipeli esipeli na di salary oya lokun igbiyanju esipeli turmeric
2: T U R M E R I C turmeric
1: e kare pali ohun isebe Maggi chicken flavor kan fun yin
0: ohun isebe Maggi chicken flavor pelu eroja alubosa celery ati atale pupa oluyi pada ayo
3: Ìjẹun wo ọ̀nà láti dáàbòbò àmúlò data rẹ̀? Ìdáàbòbò àmúlò data rẹ̀ wà lórí áàpù rẹ̀. Yọ àwọn áàpù tí ó wúlò mọ́ kúrò lórí fóònù rẹ̀ àti pé púpọ̀ lára àwọn áàpù wọ̀nyí ló ní data safe mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn áàpù tí o kò lò mọ́ kí o lè rí data rẹ̀ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ́ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ ìléwọ̀ rẹ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ́ láǹfààní lórí àmúlò data rẹ̀ pé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo data rẹ̀ lálòpẹ́. Ìkéde yìí wá láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀ NCC.
4: Ojo se ntesiwaju ohun mimu ti sagbara adotun to gbagboro kan free data energy edegbeta naira pere ni rati e loni free data energy dari isakoso re
5: Mami, te ba ri bi mo se fo ile igbonse yen ewo o mo gidi gan ni
6: o le mo loju looto
5: sugbon lilo hypo toilet cleaner to bo mo pa awon kokoro ifojuri to wa nibe
7: be ni

0: Luxury living at its best. Just 4 million naira. Top class value. It's located at Aboloke Village, Ayegu area, off Olojuoro Road, Ibadan. Flexible payment. Easy in 6 months. No stress, no wahala. Spread it out. Pay small, small. Own your land fast. We deliver title. We deliver peace. Two great estates already selling fast. One brand new premium option just arrived. 3 million, 2 million, 4 million naira. Your dream starts here. Don't wait too long. Secure your plot. Call us now. Soft Sands Property, created to house the world. Call or WhatsApp 0916-461-5000 or 0911-555-0055. Today, Soft Sands Property, your land, your legacy.
1: Good internet changes everything. The way you work, the way you relax, even the way you stay close to those who matter to you. Hello. That's what the Airtel 5G Smart Connect brings into your space. With the Airtel 5G Smart Connect, you can enjoy unlimited data, super fast speed, and even connect to multiple devices. All for just 25,000 Naira plus 15,000 Naira wartime installation fee. Visit the nearest Airtel shop or call 0911-000-0080 to switch to unlimited.
2: Airtel.
3: Emi omo yin na ni o jali jani mo wa ni ta bayi lati le mo bi awon eyan se se da mo Maggi chicken flavor si oya espelli celery
4: S E L E R R I E
3: salary ah boda mi espesso espelli na di salary oya lokun igbiyanju espelli turmeric
5: T U R M E R I C turmeric
3: e kare pali ohun isebe Maggi chicken flavor kan fun yin
6: ohun isebe Maggi chicken flavor pelu eroja alubosa celery ati atale pupa oluyipada ayo
7: pẹ́pẹ́ dèlò èdè fèdè yangan àtàwọn àkànlò èdè ayàwòrán tó perégedé fìrọ́mọ̀ rí sí fẹniọ̀pọ̀hùn àtàwọn ìṣàmúlò ẹwà èdè yorùbá tó jire lẹ́yìn máa pàpàdé lórí ètò
8: yorùbá dùn
7: ni gbogbo ọjọ́ ajé láago mẹ́jọ àṣálẹ́ ṣaago mẹ́jọ kọjọ ogún ìṣẹ́jú pẹ̀lú ìtúpalẹ̀ àwọ̀ lítírísù eré oníṣètokun fọgbọ́n ìmọ̀ òye àṣà ìrírí lọ́pọ̀ yanturu tá a fi gbélé ayé tó kọ́ mọ̀lẹ́kọ̀ọ́ ìkànnì 32FM 94.9 lẹ́yìn sì máa gbọ́ ètò yorùbá dùn pẹ̀lú olùbíńpẹ́ fọ́túyè àtọ́gùn ètò a kì í fowóròyì kó má lè kọ́ni lójú olùgbéńga ìdòwú oya bẹ́ẹ̀ sókè. Ọjọ́ kẹtàdínlógún tí wọ́n ṣe ìgbéyàwó ni olóyè pé ilé ọmọ Dèbó jáde ó sì gé. O fi aṣọ funfun wé. Boko jìnà ìlàkì yìí kó ìpàdé tó dọjú ajé ọ̀sẹ̀ yìí. Nìkan ni 32FM 94.9 Yorùbá dùn, Yorùbá rẹwà, Yorùbá wò mí jọjọ.
9: Aṣẹ́jú ní ká gbé sí rédíò mi. 32FM ti wà òkè.
10: Ẹ káàbọ̀ padà láti ojú ọjà sórí 32FM 94.9 àti gba kádàrà agolo ń ṣe bó ṣe wù a sọ pé àtẹ̀síwájú pẹ̀lú àtúpalẹ̀ mínwìlì. Ìròyìn gbé pé Vondrousova agbábọ́ọ̀lù ẹlẹ́yin lórí kankéré yìí gbá lórí kókó gbá níbi táyé bá ti wà 4-year ban slam. From my findings wọ́n ní time yìí tí wọ́n pe obìnrin yìí sí bóyá kò comfortable fún pẹ̀lú test ni one way or the other. Four years.
11: Ó jẹ́ nǹkan tó ṣọ́ọ̀kì mi gẹ́gẹ́ bí ẹnìkan.
10: Ẹ̀tẹ̀wáyà anọ́mọ́lẹ̀
11: ni. Ó lè kọ́ gbígbé ẹ̀tẹ̀wáyà anọ́mọ́lẹ̀ náà ni because bí mo ṣe rí ó jẹ́ nítorí tó kọ́kọ́ jẹ́ nǹkan tó yà mí lẹ́nu pátápátá ni wípé láti fún ní ìdádúró ọdún mẹ́rin gba kó máa di ọdún 2030 kó tó di wípé ìdádúró tí wọ́n fún yìí kó tó di pé ó máa tán.
10: Wimbledon ti dé tán láàrin ọ̀sẹ̀
11: kan. Yes, kò lè kópa nínú Wimbledon mọ̀, kò lè coach, kò lè ṣe anything tó ní ṣe pẹ̀lú ìdíje tí àjọ IT àbí anybody bá gbé kalẹ̀. Pẹ̀lú ìṣọwọ́ tí wọ́n ṣe ṣe kínní àti ìṣọwọ́ tí wọ́n ṣe gbé ìdájọ́ yìí kalẹ̀. Torí wípé lónà tó wà nínú rule IT tó wà nínú rule WCA ni pé kó bá ti jẹ́ wípé o dúró kan ṣe kan test ẹ fún doping. O ní ẹ̀tọ́ àti wọ́n máa kà nítorí níka wípé o ti dope ni. But still, ntọ́mọbìnrin yìí sọ ni wípé ago tí àwọn tó jẹ́ anti-doping yẹn wá sí ilé òun wọ́n wá sí ilé òun lálẹ́ òun ò dẹ̀ ṣùọ́ ó lóun bátù pẹ̀lú àwọn mental health issue kọ̀ọ̀kan wípé òun ò mọ̀wé ẹni tó wá láti wá kanlẹ̀kùn ilé òun lálẹ́ dóná ẹni tó jẹ́ ààrẹ àgbà fún WTO sọ̀rọ̀ pa wípé wọ́n máa mú identity card dání or anything but still ẹ wá bá mi fún doping lálẹ́ irú táìmù wo lẹ ṣe kí lẹ tó ṣe jẹ́ wípé alẹ́ lẹ wá ẹ wá wá lálẹ́ ìgbà tẹ bá tún wá padà gbẹ̀dájọ́ yín kalẹ̀ ẹ wá fún lọ́dún mẹ́rin àwọn igi swatec gan àtòun àti
10: yannick
11: sinner gan wọn gbọ́dún mẹ́rin àwọn méjèèjì kẹ bá kàn báyìí bá àwọn méjèèjì pọ̀ gan kò lè tó ọdún mẹ́rin dọ̀nà mo nígbàgbọ́ pé kọ́mọkùnrin kọ́mọbìnrin bá lọ sí cast tó bá jẹ́ pé ó lọ appeal wọ́n sì lè bá dínkù.
10: Finally torí àkókò wa ẹjọ́ tó lọ lọ́hún ibi appeal yẹn gangan mò ń lọ the same attorney, barrister to Andrew Casey Simona Alep,
11: yeah,
10: like over a year ago. No, ni motori to wa in charge advocacy ele ni si. Se awon people ti mo pe 4 years la na le won ni. A para de ku si 2 years. Abi mi
11: o dai pe ma mo.
10: Boya won wa je fun lawyer.
11: Boya won mo mo because o je o ye ko je wi pe do no mo expect wi pe okay kan ma ti ma fun ni ban or anything. Boya e ma so fun e ba kan fun slap on the wrist boya 6 months, 1 year. We even bo won mo wi pe ko ba won ba fun 1 year yen o le lockers. Kickers ba de ku si 3 months, kan ma de ku si 6 months ninu 6 months abi 3 abi 1 year ta won ba fun. Boya room fun nkan yen lo fa to fi je wi pe won fun ni 4 years. But fun emi o won ti bo kan janju lati ma fun yen 4 years ba o ti po ju.
10: What is sentence any? Ati pe 30 or 31
11: ati to 30 oya go 27 ni currently
10: ah in continue so bit bad day je ka ba won olorire yo ko lo je won yo fa wa na congratulation o pastor team happy birthday to you many happy returns bakan na ore oluwa wa omo mi wa ninu iko ati gracious
11: ala gracia
10: mo sise lori omo yen lowo do lapo ko gboro bo
11: ah
10: inu ogba laso si ni
11: ogba wa leso si
10: o ti ye o ni jere ya ni over 0.5 nu ya je a je o ya je 1.5 many abri to so lowa ko kini tin sele lagbere

ìràwọ̀ kọ́ yọ ọ́mì lútìtì ìràwọ̀ ọ̀sán tóun dàgbàlagbà péjú sí àfin gorí òkè ọ̀hàn kẹtẹkẹtẹ ìkànnì dájú tú ẹfẹ gbóṣù ó lé téńté ọba láàrin àwọn ọkànnì dájú tú ẹfẹ 94.9 ìkànnì adẹ́rìn kò sónú òkè téńté prẹ́míà mọ́kọ́lá ìlú ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé ibùdó ayọ̀ àtòrí sun ìdùnnú ní 32 FM ìròyìn àsìkò tí ò lẹ́jà bákan nínú eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbáyé ṣebíṣe wa ni àgbọ́dúnú ètò tó ń pàrònú rẹ kájà fẹ́ tọ́ ọmọnìyàn ká sì gbẹ̀ni afẹ́rẹ́ jẹ lọ́wọ́ arẹ́ níjẹ lẹ́nu kọ́ tètè bọ̀ọ̀lì kọ́ ìkànnì 32 FM lóṣùpá àràn káyé 94.9 lọ́ba àwọn ọkàn ni.

0: ọ̀gádà ẹ wá ẹ má wọrí mi ò lọ mọ́sẹ̀ wọrí ọlọ́kadà tó ń lọ iPhone 12 mi lọ mi ò yára.
1: This skit was performed by Goroso Ekiti.
2: 32 FM 94.9. Oruko mi ni Alhaji Karim.

ò bá ti lágbára láti wá sórí rédíò kó lè fẹ́ràn láàrin polówó tó ń tà ládùúgbò. Wá àtàwọn èèyàn jọ wà ládùúgbò láti bí ọdún mẹ́ta mẹ́rin wọn mọṣẹ́ tó ń ṣe kò dá. Nígbà tí ìṣepò ń ṣe iṣẹ́ mọ́jì àgbọ́. O ṣe kidnapping, o jí ọmọ gbé, o ṣe robbery, o ta àwọn drugs. Bá bẹ̀rẹ̀ lọ́pẹ́ dájú lágbẹ́jẹ́ ṣẹ́ wọn ni wọ́n mọṣẹ́ wọn. Bẹ́ẹ̀ bá dàdú ẹ̀ tí ẹ̀ tó dàdú ẹ sọ pé ẹ̀ ń lọ lé délé ìjìnlẹ̀. Ṣẹ́gbọ́n yẹn.

0: tira re tabi omo tuntun mo mo rojo ki oja mo o ba ti to jade o le fenu pola ya kini mo ti gbe kini de mo ti gbe kini de o e o kini mo ti gbe de o mo ti gbe de o wa tiju tiju ti e si ti e yin to nbe e polowo oja jare ipolowo oja lagun mu owo mo fe gbe ede be nro le yi ni won ran mi si o powu ogbo powu omogbo ara re lo ku si mi ko ni bogbo bukata yi ara re bukata lo si ti feju mo lo e ja le ka ipolu oja mu pada be ku kale o wa nle sise ye la ba la ba mira ewe
1: ase ju ni ka gbe radio mi 32 fm ti wa oke.
2: Oh yeah, shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land do.
3: Buy Maggi chicken flavor, 50 double cubes pack, and get 10 extra cubes free.
2: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
3: Now more rich chicken taste, more enjoyment, and more value for your money.
2: Rush, go your nearest shop now, and ask for Maggi chicken flavor promo pack before you finish. Offer valid while stocks last. Me and Maggi, so good together.
4: Ìjẹun wo ọ̀nà láti dáàbò bo àmúlò data rẹ̀? Ìdáàbò bo àmúlò data rẹ̀ wà lórí áàpù rẹ̀. Yọ àwọn áàpù tí ó wúlò mọ́ kúrò lórí fóònù rẹ̀ àti pé púpọ̀ lára àwọn áàpù wọ̀nyí ló ní data safe mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn áàpù tí o kò lò mọ́ kí o lè rí data rẹ̀ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ léwọ̀ rẹ̀ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí o ṣe ọ láǹfààní lórí àmúlò data rẹ. Gbé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo data rẹ lálòpẹ́. Ìkéde ìwà láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀ NCC.
5: Tomato sachet. Yes, it's true. I love Sonia tomato sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia tomato sachet makes meals delicious.
6: Emi omo yin na ni o joli jani mo wa ni ta bayi lati le mo bi awon eyan se se da mo Maggi chicken flavor si oya espelli celery
7: s e l e r r I e salary
6: ah boda mi espelli na di salary oya lokun igbiyanju espelli turmeric
8: t u r m e r I c turmeric
6: e kare pali ohun isebe Maggi chicken flavor kan fun yin
9: ohun isebe Maggi chicken flavor pelu eroja alubosa celery ati atale pupa oluyi pada ayo.
10: Àfojúsùn rẹ ni kó ra lẹ́tì kí o sì ní ọjọ́ ọ̀la tó fọkàn balẹ̀ àbí o tilẹ̀ ń gbèrò ilé kan tàbí ilé ànípamọ́. Iléeṣẹ́ Substance Property ló ti fi àǹfààní sílẹ̀ fún ọ lórí ilẹ̀ wa ti Orange Estate ní agbègbè ológun ẹrú níjọba àbílẹ̀ Edo nílùú Ìbàdàn pẹ̀lú mílíọ̀nù mẹ́ta náírà láwọn agbègbè tó jọjú pẹ̀lú ètò ààbò tó péye. Bákan náà ni Mango Estate lójú ọ̀nà Life Heart International School Akufo nílùú Ìbàdàn tó náà jẹ́ mílíọ̀nù méjì náírà kò mọ rárá. Bẹ́ẹ̀ ló sún wọn fún mọ̀lẹ́bí pápánbárí ibẹ̀ ni ti Apple Estate fún ẹni bá wá ibi tí ayé ìrọ̀rùn tó pín sí mílíọ̀nù mẹ́rin náírà. Ó ní fún ẹni bá dá tiẹ̀ mọ̀ láàyè àwọn ọlọ́lá àbọ̀ ọlọ́kẹ́ ló wà lágbègbè Ayégún lójú ọ̀nà olójú oró nílùú Ìbàdàn. Ààyè san díẹ̀ díẹ̀ ó wà láàrin oṣù mẹ́fà kò sí wàhálà kò sí àríyànjiyàn. Ẹ kàn sáà máa sanwó náà pẹ̀lú ìrọ̀rùn kí ẹ sì gba ilẹ̀ yín pẹ̀lú ìfọkànbalẹ̀ àti ìwé tó yanjú. Ilẹ̀ méjì ló ń ta wàràwàrà tẹ́lẹ̀ tuntun tó ti wọlé ní yàjóyàjó mílíọ̀nù mẹ́ta mílíọ̀nù méjì àti mílíọ̀nù mẹ́rin náírà ó nílẹ̀ wa. Ìjáfara léwu fẹ́ni tó bá mọ iye ohun tó dára wá mú tirẹ̀ pè wá kíákíá lónìí lórí 0916 461 5000 tàbí 0911 555 500 tàbí kí ẹ kàn sí wa ní Laughter House orí òkìtì ti Premier Mokola ìlú Ìbàdàn Substance Property òrùlé fòtẹ́tọ̀.
11: Doctor's Scrap Recycle àti tamọ́tò dìrọ̀rùn bá fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ tamọ́tò ní cash and carry no delay. Doctor's Scrap ó ra lọ́wọ́ yín èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà eléyìí tó dúró re ni àbí eléyìí tó ti gorí odó tòun èyí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò àlòkù ọkọ̀ tí tù fi tarukù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀ kẹ́ tún fi upgrade bo se car truck bus trailer ipo yo ki moto won wa doctor strap o ra lowo yin e kan si won 090 83 01 33 33 090 83 01 33 33 090 83 01 33 33 and

tẹ́lẹ̀ akẹ́kọ̀ọ́dé délé ìjìnlẹ̀ lẹ́yìn iṣẹ́ lẹ́tọ̀ tí a ń gbọ́ 32 fm lẹ ti ń gbọ́ ọmọ nínú ọmọ tó fi ń ṣàdúrà ọmọ ó bá nírú mi nínú ẹbí yín máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run tọ́ra àwọn ẹbí tèmi náà ń dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pé ọlọ́run fi rú mi tẹrú wọn lọ́yẹ bó o bá nírú mi lẹ́gbọ́n máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run tọ́ra àwọn tó fi mí ṣe ẹ̀gbọ́n wọn ń dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run gbọ́ nírú mi bí n bá já àbúrò rẹ máa rawọ́ ra ṣẹ̀ sọ́lọ́run ọlọ́run ṣé o tó fi rú délé ìjìnlẹ̀ tarú ẹbí wa lọ́rẹ kò wọ́pọ̀ kò kọ́mọ̀ ni ẹ̀ẹ̀kan lọ́dún náà máa ń wá ní jẹnẹrẹ́ṣàn irú wọn ò ń pé méjì ẹ̀ńtẹ́ ẹ bá rí ẹbí ìgbà wo ló ti fẹ́nu rẹ san tó ń tà fáwọn èèyàn náà ká ti ẹ̀ sọ pé o ti ń wò ó pé ìpolówójà owó rẹ̀ ọ̀wọ́n owó rẹ̀ ọ̀wọ́n yóò fẹ́ dárúkọ àwọn ilé àwọn èèyàn ńláńlá tá a ti polówó wọn tọrọ wọn ti gbọ́ lókè èèpẹ̀ ọlọ́run ló mọ iye ọdún tí ìyá alájọ nígbàgì ti ń taṣọ ẹ̀ kò dórí rédíò rẹ̀ ayé tún da ayé sóṣíò mi kò tiẹ̀ báwọn tiẹ̀ má wòra rẹ níran gbogbo nǹkan kọ́ lórí òkè gbogbo nǹkan lọ́kọ́ lóògùn gbogbo nǹkan kọ́ ni wọ́n mọ wọn hàn tún fún wọn ní gbogbo ìgbà ìwọ gan le fi ọ̀rọ̀ ẹnu ara rẹ tún ilé ayé ẹ o lè fi tún ṣe my brother my sister bó o bá jẹ́ plumber jáyé ó mọ̀ bí plumber ni ẹ́ wọ́n mọ ṣèṣe báńkà ládùúgbò tẹ́lómi balẹ̀ ayé ara ẹ̀ jẹ́ nìyẹn wọ́n mọ̀ wá gbéṣẹ́ rẹ̀ wọ́n sì lọ́mọ gbé fẹ́ lómi ńta ìjọ tóbi bá wá kọjá náà mo dẹ̀ ń ṣiṣẹ́ wọn àwa fi ìpè bóyá bíi secretary athlete ń ṣiṣẹ́ ni torí ẹ̀ kan máa má dì ní àwọn nínú mo kàn pa it goes good jẹ́ kán mọ̀ yìí pé kíláàsì plumber ni ẹ́ alẹ́ sì rí bíríkì làmí yáà gbé báàgì sẹ́yìn tẹ̀tọ́ ẹ kó tẹ bó tẹ̀ ṣẹ̀ kọ́kọ́ tí ẹ máa fọ̀ bẹ́ ṣeré láàrin kọ́mọ́dá bọ́dá bíríkìlà ní ní mo dẹ̀ níṣẹ́ kan o ó tẹ̀ ti dá tẹ̀ jára àdúgbò

tọ̀n gbọ́ ń rọ̀ lẹ́yìn o lè má gbọ́ níbì kankan mọ́ láyé ẹ̀. O lè má tẹnudé lè jìnlẹ̀ jáde mọ́. Ti kú kọ́tà àrùn kọ́ torí pé ojoojúmọ́ làwa ń refresh sí. Òun ní yàtọ̀ sáwọn presenter one way traffic. I'm a broadcaster, confirm one. Gboro mọ̀ ìpédé lè jìnlẹ̀ ó gallant gan nínú ká gbóhùn sáfẹ́fẹ́ ẹ̀yìn tẹ́ ẹ bá rí ẹbí. Bá a bá di microphone rúmúlágbó amẹgbẹ́ ara wa síra wa. Jẹ́ káwọn ayé mọ̀ wípé ibi báyìí lo ti ń ṣiṣẹ́. Jẹ́ kí wọ́n bèrè nípa ààrẹ jẹ́ káyọ̀ sọ pé dáàrí lágbájá. Wọ́n mọ̀ kó tọ́lẹ́ẹ̀tì ni kódà wọ́n mọ̀ kó gan. Ọba yín gbé mọ́tò ní sí ìṣẹ́júwé lè wọ́n yìí fà níìsí. Ó mọ̀ wá ṣe bí ìgbà tó jẹ́ pé radio station ló ti ń ṣiṣẹ́. Ó mọ̀ dì. Àní ó mọ̀ nìtì. Àní ó jákáyé mọ̀ lọ ní káàdì.

0: da yo fi o se ye je won fi o rerin owo gbe irun
1: ogun te be ba nu be sa ma bere fun
0: tesi be pe I'm a proud farmer
1: be ba je be si owo ni
0: o bi o le re pe category farming wo ni won se
1: sai bi so maru e
0: se livestock lo nse ni
1: baba buji tani
0: aba won to ngbe nkan ni eni
1: omo asin originality ori
0: Was in Tony Money side Ozu. I want to side Ozu. Dance. Yeah, in New York, I told
1: you.
0: One man, Nisha, Rejaka Yomo, back when in Lutin Taja. One more, Bonnie, but Obama, ever Billy, send you whatever to me like what
1: you
0: Daddy, like what ever for file. Jack, come up, where I don't tell that to o ri pe ko si ilewo ni ese be ngba ti ese edi bo si asame egun o mo bi ole
1: ayi o ma ye je le mi wa fun pelu awon to le ti
0: iwo lo wa category ti wa nu mi o nta asame egun be be be ra bi kota e
1: be
0: ra odidi malu awon la asame egun na wa loja eyan ni won won jeun awon kan kan ni nta sin keni je ra
1: wọ́n
0: bá bọ́ tán tí wọ́n.
1: Ìsinsìnyí ni ọmọ mú nǹkan wí àjẹrí sọ̀rọ̀ lọ́kọ́. Ṣé bá wá nípa nínú ayé.
0: Má fẹ́ra rẹ pé tó jẹ́.
1: Ìdánkè lọ́yẹ̀.
0: Má pàkéjì ara rẹ jù. Ebi ń pa òun dé táì.
1: Akọ́ṣẹ́.
0: Ebi retí pọ̀.
1: Kò ṣe má ní nínú ilé
2: màá lórí wa.
1: Kò ṣe má kọ̀ níbi kíni ẹlí sìnsìn.
0: Jẹ́ ká mọ̀ pọ́kadà ló ń gùn ládùúgbò. Wọ́n ò lè fọmọ wọn ṣọ́.
1: Báyìí
0: lágbájá ẹ mọ̀ bá gbé àwọn ọmọ ìlọ sukú èlò lẹ́mọ̀ gbà lọ́sọ̀ọ̀sẹ̀. Ó pè ẹ lòmíì gan ju kó mọ rin inú òrùn lọ. Jẹ́ pé àwọn ọmọ ló ń gbé lọ sukú láàárọ̀ nìkan. Ó ti pè ẹ. Tọ́ bá ti jáde lọ́sàn ó lọ gbé wọn padà. Tó bá ń gbé ọmọ 50 láàárọ̀ 50 lọ́sàn.
1: Ó
0: dára rẹ láàmú tó bá dìrọ̀lẹ́ o lè kàn lè ṣe jámájámá etílé ládùúgbò. Ẹ bá mi ṣe ètò ẹjọ́ bá àwọn èèyàn dáadáa ẹlòmíì ti parẹ́ sára.

jẹta wọn ara àdúgbò ẹ mọṣẹ tó ń ṣe if not won lo report ijọba ti ni a mo report awọn ta ba mọṣẹ tó ń ṣe ládúgbò ti e bo ẹyin landlord meeting ẹ mọ tẹ ń ṣe lásìkò yìí ẹ mọ gba wèrè sílé o ẹ jẹ́ kí gbogbo àwọn tenant àti landlord kan padà lọ ṣe details wọn tí wọ́n submit ẹ jẹ́ káwọn ará àdúgbò mọṣẹ́ tó ń ṣe ẹlòmíì mọ sọ pé òun ṣiṣẹ́ mọ ń ṣe ní bank wọ́n lẹ̀ ti sáàkì ọdún kejì rẹ̀ instead kó wájá síbòmí owó ẹ kéré ó dẹ̀ ń wà nínú ilé tún kó wàhálà wọ̀ ó kó wàhálà orí gbogbo bọ́mọ ọlọ́mọ jẹ́ kí

àwọn ọmọ tí ò tó ti mú nǹkan jẹ tán mọ̀ láàkó tó sọ̀rọ̀. Àsìkò táwà yìí kìí ṣe àsìkò higher price. Mú price ẹ wálẹ̀ tí ń tíngò lè ríṣẹ́ gbà. Mo ṣe ń polówó ọjà jẹ́ kí price ẹ wálẹ̀ tí ń tí. Àwọn náà mọ bí ìlú ṣe rí. Àwọn èèyàn wọ́n ń compare price nísìnyí ni. Same thing tí owó sì ṣe náà ni the other person náà máa ṣe. Kí n jẹjẹ tí. Kí ni kàrà kí ni gàràjé kí n kàrà mọ́ ọ̀ranù. Suffering and smiling. Ebe ń pẹlòmíì lábẹ́ ó sì ń pọ̀.

0: òpópónà márosẹ̀ ọjọ́ nílùú Ìbàdàn ni wọ́n kalẹ̀ sí 08185481113.
1: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí. Ọya ẹ̀ sípẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
2: S-E-L-A-R-R-I-E.
1: Sálárì. Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sípẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lọ́kùn ìgbìyànjú, ẹ sípẹ́ẹ̀lì turmeric.
3: T-U-R-M-E-R-I-C turmeric.
1: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi chicken flavour kan fún yín.
4: Ohun ìsebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti atalẹ̀ pupa, olùyípadà ayọ̀.
5: Àfojúsùn rẹ ni kó ra lẹ́ẹ̀tì kí o sì ní ọjọ́ ọ̀la tó fọkàn balẹ̀ àbí o tilẹ̀ ń gbèrò ilé kan tàbí ilé ànípamọ́. Iléeṣẹ́ Substance Property ló ti fi àǹfààní sílẹ̀ fún ọ lórí ilẹ̀ wa ti Orange Estate ní agbègbè ológun ẹrú níjọba àbílẹ̀ Èdò nílùú Ìbàdàn pẹ̀lú 1,000,000 naira láwọn agbègbè tó jọjú pẹ̀lú ètò ààbò tó péye. Bákan náà ni Mango Estate lójú ọ̀nà Lifeout International School Akufo nílùú Ìbàdàn tó náà jẹ́ 2,000,000 naira kò wọ́n rárá. Bẹ́ẹ̀ ló sọ wọ́n fún mọ̀lẹ́bí pápá bárí ibẹ̀ ni ti Apple Estate fún ẹni bá wá ibi tí ayé ìrọ̀rùn tó pín sí 4,000,000 naira. Ó ní fún ẹni bá dá tí ẹ mọ̀ láàyè àwọn ọlọ́lá abọ́ lọ́kẹ̀ ló wà lágbègbè Ayégún lójú ọ̀nà olójú oró nílùú Ìbàdàn. Ààyè san díẹ̀ díẹ̀, ó wà láàrin oṣù mẹ́fà. Kò sí wàhálà, kò sí àríyànjiyàn. Ẹ kàn sáà máa sanwó náà pẹ̀lú ìrọ̀rùn kí ẹ sì gba ilé ayé pẹ̀lú ìfọkànbalẹ̀ àti ìwé tó yanjú. Ilẹ̀ méjì ló ń ta wàràwàrà tẹ́lẹ̀ tuntun tó ti wọlé ní yàjọ́ yàjọ́ 3, 2,000,000 àti 4,000,000 naira ó nílẹ̀ wa. Ìjáfara léwu, fẹ́ni tó bá mọ iye ohun tó dára, wá mú tirẹ̀ pé wá kíákíá lónìí lórí 0916-461-5000 tàbí 091-155-500 tàbí kí ẹ kàn sí wa ní Laughter House, orí òkè ti Premier Mokola, ìlú Ìbàdàn. Substance Property, òrùlé fòtẹ́tọ̀.
6: Aṣẹ́jú ni ká gbé sí rédíò mi, 32 FM ti wà, okay.

àti rẹ̀ agbára àti àṣẹ rẹ̀ ó múlẹ̀ tó bẹ́ẹ̀ tí ẹnikẹ́ni kò jẹ́ fọwọ́ pa ìdá rẹ̀ lójú ṣùgbọ́n báyìí oòrùn rẹ̀ ń rebi àti wọ̀ ó bojú wẹ̀yìn ó rántí ìgbà tí bàbá òun tó kó gbogbo àwọn ènìyàn rẹ̀ lẹ́yìn láti tẹ ibùgbé sí agbègbè jogbo ọdẹ àti jagunjagun ó ní wọ́n níran wọn nígbà tí ọ̀yọ́ ilé tú ni ọdẹ wálé bàbá ọdẹ jíde oníjogbo àkọ́kọ́ yìí òun ló ṣí kúrò ní agbègbè ilé ọ̀dàn wá sí ìsàlẹ̀ odò nínú ògbó kìjikìji ní ilẹ̀ kan tí wọ́n ń pè ní àdánrọ̀ nítorí pé àdán pọ̀ níbẹ̀ ilẹ̀ náà dára púpọ̀ ó lẹ́tù lójú àwọn igi ńlá ńlá òun ló sì lọ jàrà ìjà ńlá ṣẹlẹ̀ láàrin àwọn ará àdánrọ̀ àti àwọn ènìyàn ọdẹ wálé tí wọ́n fẹ́ gba ilẹ̀ wọn ogun náà le púpọ̀ ṣùgbọ́n kò pẹ́ púpọ̀ tí àwọn ènìyàn ọdẹ wálé tí wọ́n fi ṣẹ́gun àwọn ará àdánrọ̀ tí wọ́n sì lé wọn jìnà réré réré réré lọ sí ẹsẹ̀ òkè kan nínú ògbó ọ̀pẹ ọdẹ wálé bàbá ọdẹ jíde ó farapa púpọ̀ nínú ogun yìí nígbà tí ó ṣubú tí ó sì fi ẹ̀gbẹ́ bọ igi sóso abẹ́mọlẹ̀ kan ẹ̀jẹ̀ dànù púpọ̀ lára rẹ̀ ṣùgbọ́n kò kú wọ́n bẹ̀rẹ̀ sí í tọ́jú rẹ̀ wọ́n ń wẹ ọgbẹ́ ẹ̀gbẹ́ rẹ̀ wọ́n sọ agbègbè tuntun yìí ní jogbo ẹ̀gàn tàbí jogbo titun nítorí pé àdúgbò jogbo ni ìran ọdẹ wálé ń gbé lọ́yọ̀ọ́ létẹ́lẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí í gbẹ́lẹ̀ wọ́n kọ́lé wọ́n ṣọdẹ kiri wọ́n ń dá oko àwọn méjì kan sọdẹ lọ lọ́jọ́ kan wọ́n rìn jìnà wọ́n pa ìrìn díẹ̀ wọ́n dé ìdí àpáta ńlá kan ó ga púpọ̀ kò ṣeé gùn bọ̀rọ̀ wọ́n bẹ̀rẹ̀ sí í rìn yípo rẹ̀ ni wọ́n bá rí ihò ńlá kan wọ́n dúró wọ́n wojú ara wọn ẹnu wo náà kò fẹ̀ púpọ̀ ṣùgbọ́n ó ga díẹ̀ ó fẹ́ gba ìnàró ènìyàn bẹ́ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí í wo ilẹ̀ ẹbẹ̀ wọn kò rí ojú ẹsẹ̀ ẹranko kankan wọn kò sì rí òpó tí nǹkan kan ń bá wọ inú wo náà wọ́n pinnu láti wọ inú wo ọ̀hún lọ ṣe bí akọni ọdẹ ó ní wọn àwọn méjèèjì ká ìbọn wọn ẹnìkan ṣáájú ó ń wọnú wo lọ ẹnì kejì ń fi ẹ̀yìn rìn tẹ̀lé ó kọ ojú ìbọn rẹ̀ sí ẹnu ọ̀nà tí wọ́n bá wọlé a kì í mọ̀ bí ohun búburú kan bí ó bá fẹ́ ká wọn mọ́ inú wo wọn kò gbé ju ẹsẹ̀ mẹ́fà lọ tí wọ́n fi kan àyè ńlá kan bí yàrá lápá òsì ẹni tí ó ṣáájú ó dúró ẹnì kejì rẹ̀ ó fẹ̀yìn kan òun náà sì dúró ó yí ojú sí inú wo àwọn méjèèjì ń wo yàrá náà ó dàbí ẹni pé ẹ̀dá kan ti gbé ibẹ̀ rí àwọn bí igi gbóngbóngbóngbó tí kò tí ì jẹrà tán wọn wà nílẹ̀ ṣùgbọ́n ohun abàmì tí wọ́n rí ó ní dé fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ kan tí wọ́n gbé tì ní ìkángun kan yàrá náà ìdẹ àbí kíni yìí báwo ló ṣe débi ó fẹ̀ tó awọ ìgalà kan dáadáa wọn kò sì rí irú ìdẹ bẹ́ẹ̀ rí ọ̀kan nínú wọn lọ síbẹ̀ ó sì gbé sókè ó yẹ kí a lọ fi kíní yìí hàn bàbá o bẹ́ẹ̀ ni ó yẹ bí wọ́n ti dé ilé ni wọ́n gbé ìdẹ náà lọ sí ọ̀dọ̀ ọdẹwálé bàbá wọn ọgbẹ́ ẹ̀gbẹ́ adéwálé ṣẹ̀ṣẹ̀ ń san ni ṣùgbọ́n kò lágbára mọ́ rárá ó wo ìdẹ fẹ̀rẹ̀gẹ̀jẹ̀ náà títí ó béèrè ibi tí wọ́n ti rí wọ́n ṣàlàyé ó tún wo ìdẹ yìí ó yanu ó mìírí a kò mà rírú ìdẹ báyìí rí ó dájú pé ibi tí ẹ̀mí agbègbè yìí wà a kò mà rírú ìdẹ báyìí rí ó dájú pé ibi tí ẹ̀mí agbègbè yìí wà ni ẹ ti rí ìdẹ a ó lọ síbẹ̀ lọ ṣe tutù a ó sì lọ ṣe ìwádìí láìpẹ́ ọ̀rọ̀ náà yóò yé wa ọ̀dẹ̀wálé rọra yíjú sí ọdẹ jíde
omo re

1: báyìí ó wá fi ọ̀pẹlẹ̀ kanlẹ̀ lórígun rígun àti láàrin aṣọ
0: iwájú ọpọ́n ẹ̀yìn ọpọ́n ọlọ́fun lọ́tún ọlọ́kan lọ́sìn àárín ọpọ́n ìtọ́run ìbá bàbá ìbá yeye ìbólúwo ìbójúgbọ̀nà ìbá àànàmọ́jà tí ń kọ́ ọmọ nífọ̀ ojú àlá bó bá ti rí ni kí orí o má fi bí péré má fi rí pébi má fòlòlò fọ́hùn wàá báyìí lògiri ta bá a fẹ́ mọ lójú àrínà.
1: ó fẹnu fẹ́ ọ̀pẹ̀lẹ̀ ọwọ́ rẹ̀ ó sì dá.
0: òtura méjì ẹ̀ẹ̀rí bí ọ̀rún mi là ṣe gbé sọ̀rọ̀ bẹ́ẹ̀ sí.

ó dáná ó ti yá o 32FM949 fẹ̀yìn ẹ lójú òpó Facebook ẹ máa bọ̀ ńbẹ̀ 32FM949 fẹ̀yìn ẹ lójú òpó Facebook àmọ́ kó tó di pé màá fi fọ́nrán yẹn síta ẹ jẹ́ kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú àlàyé ẹni tí ẹni yìí ṣe.

32FM949 fẹ̀yìn lójú òpó Facebook. Ẹ máa rí ibi tí arábìnrin tí mo ń sọ̀rọ̀ ń pa ẹ̀yẹ. Ẹ máa rí ibi tó ti ń jẹ ilé. Ibi tó arábìnrin yìí ti ń jẹ ilé ẹ máa rí ń bẹ̀. Ẹ̀yìn ń sọ pé odidi ilé ló jẹ ni. Tẹ́ ẹ bá dójú òpó Facebook yẹn, ẹ máa rí ibi tí arábìnrin yẹn ti mú ọ̀bẹ dání tó fi ń yọ ògiri, ó fi ń gun, ó ń fọ, ó ń yìnrìn ẹ̀ díẹ̀díẹ̀, ó ń ti jẹ díẹ̀díẹ̀, á bù díẹ̀ bíi kó fọ́ kékeré kan, á kan sí kéékèèké. Ẹ̀yìn náà máa rí bó ṣe ń jù sẹ́nu ńbẹ̀. 32FM949 fẹ̀yìn ẹ̀ lójú òpó Facebook. Mo ti ṣàlàyé ẹ̀ rí lórí ètò yìí nígbà tí mo sọ̀rọ̀ nípa arákùnrin tó ń jẹ irin lòtítò. Mo ti ṣàlàyé irúfẹ́ nǹkan báyìí rí. Nígbà tí mo ṣàlàyé ẹ̀ lọ́jọ́ náà lọ́hùn-ún, mo pe kinní yìí báwọn olóyìnbó ṣe máa ń pè é, wọ́n máa ń pè é ní píkà. Píkà òun lòyìnbó ń pè é. Òun ni kí èèyàn kó máa jẹ in tí ò kí ń ṣe oúnjẹ, in tí ò ń ṣe ara lóore kéèyàn máa jẹ. Òun ni wọ́n ń pè ní píkà. Oríṣiríṣi nǹkan ló máa ń fà á, oríṣiríṣi nǹkan ló máa ń ti àwọn èèyàn débẹ̀. Àmọ́ ní ti arábìnrin yìí, nǹkan tó tì í débi nǹkan tó ń ṣe yìí ni wípé ó gbọ́ tí wọ́n sọ wípé àwọn èèyàn kan máa ń jẹ ògiri, wọ́n ń ti jẹ lòun náà báwo pé èmi náà lè gbìyànjú ẹ̀ wo, lòun náà ṣe ni kóun ń gbìyànjú kó tiraka. Ó dẹ̀ gbìyànjú o, ó rí pé ó dá a lẹ́nu bó ṣe di wípé arábìnrin yìí ò lè fílẹ̀ mọ́ nìyẹn. 32FM949 fẹ̀yìn ẹ̀ lójú òpó Facebook. Àmọ́ nǹkan tó jẹ́ kárábìnrin yìí kó tẹ̀síwájú nínú pé ó ń jẹ ògiri, nínú pé ó ń jẹ ilé, òun ni wípé lásìkò ìgbà yẹn inú ẹ̀ ò dùn nítorí pé bàbá àti ìyá tí wọ́n bí àwọn méjèèjì ti lọ lọ́tọ̀ọ̀tọ̀ kó tó lọ máa gbé lọ́dọ̀ girama. Ìyá ẹ̀ lọ bí àwọn ọmọ míì sọ́dọ̀ ọkọ míì. Ìyá ò kò ráyè tiẹ̀ mọ́, ìyá ò mójútó òun fúnra rẹ̀ mọ́, ọ̀dọ̀ girama ló ń gbé. Inú ẹ̀ ò dùn mọ́, ó bẹ̀rẹ̀ sí ni máa rò wípé wọn ò fẹ́ràn òun ni. Àwọn nǹkan báyìí ló ń fa ìdùnnú fún un, ló fi di wípé tínú ẹ̀ ò bá ti dùn bẹ́yẹn, àfi kárábìnrin yìí kó lọ máa ti ògiri jẹ, ló máa ń múnú ẹ̀ dùn.

nígbà tí grandma àti grandpa kọ́kọ́ rí ogiri yìí wọ́n rò pé bóyá nǹkan kan ló kàn gba ibẹ̀ ló kàn ṣe ń fọ́ níbẹ̀ yẹn ń yìnrìn ìgbà tí ò sọ fún wọn àmọ́ nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní máa rí pé patrice ìwọ ló ń ti ògiri jẹ́ nínú ládùrú gbogbo oúnjẹ tó wà nínú lẹ́yìn oúnjẹ ògiri torí kíni kò yà wọ́n lẹ́nu torí pé wọ́n ti láwọn ọmọ tí wọ́n ṣerú ẹ̀ rí ọmọ ọmọ lòún jẹ́ lẹ́yìn ìgbà náà patrice ò fi bò mọ́ o lọ́dọ̀ grandma lọ́dọ̀ grandpa ó sì ń jẹ ògiri yìí náà ni kò fi bò mọ́ fẹ́nìkankan oúnjẹ pọ̀ nínú ilé kéèyàn dẹ̀ ní ògiri ló wù ń jẹ ẹ̀yin náà lè wá wò ó kó má bàa dàbí irọ́ 32 FM 949 fẹ́yìn ẹ̀ lójú òpó facebook.

kódà tó bá fò ògiri yìí tán tó bẹ̀rẹ̀ sí ni máa run bí ìgbà téèyàn bá run èkuru lókè tó bá sì rẹ́rìn-ín nígbà míì àrùn ẹmọ téèyàn bá ra èkuru téèyàn run èkuru yẹn sínú abọ́ bó ṣe máa run ògiri yẹn nìyẹn kó tó di bó bẹ̀rẹ̀ sí ni máa jẹ́ àmọ́ nígbà míì bó ṣe wà ní ipò pé bí òkúta yẹn ẹbẹ́ náà lobìnrin ìyá ṣe sọ sẹ́nu la máa jẹ́ lódìdí bẹ́ẹ̀ la máa run nú ẹnu ẹ̀ láìsọ bẹ́ẹ̀ ẹ tó béèrè pé àbó máa ń fọbẹ̀ jẹ ni kò sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o kódà a máa jẹ tó sí bí márùn lójúmọ́ àmọ́ nígbà tó kó kúrò nù ilé yẹn tó kó lọ ilé mi tó kó kúrò lọ́dọ̀ grandma tó kó kúrò lọ́dọ̀ grandpa Patrice sì ń jẹ ògiri nù ilé tó kó lọ o nígbà tó di ọdún 2012 Patrice pàdé Calvin táwọn méjèèjì jọ lọ ilé ẹ̀kọ́ àkọ́bẹ̀rẹ̀ primary school ìyẹn lọ́dún 2012 òun àti Calvin bẹ̀rẹ̀ eré ìfẹ́ wọn nígbà tó máa di ọdún 2013 àwọn méjèèjì di lọ́kọ láya ní ìbámu pẹ̀lú òfin ní gbogbo eléyìí Calvin ò mọ̀ pé nǹkan kan ń ṣẹlẹ̀ o kò mọ̀ pé ológiri ọ̀wọ̀ ògiri nìyàwó tóun fẹ́ àbí ṣé ká pèlè wúrẹ́ jẹlé-jẹlé ni àbòmírin jẹlé-jẹlé Calvin ò mọ̀ pé ìyàwó òun a máa ṣerú nǹkan báyìí àfa abániṣe lójú òpó Facebook mú kí yẹn kalẹ̀ o

àmọ́ nígbà tó di ọjọ́ kan Calvin ń wọlé lọ́jọ́ náà lọ́hùn bí Calvin ṣe sílẹ̀kùn ẹ̀yìn ilẹ̀kùn ni Patrice wà ìyàwó mi yèwo ló wá ń ṣe ń bẹ̀ yẹn bó ṣe sílẹ̀kùn yẹn ló bá bá sí sọ́ọ̀sì lọ́wọ́ ẹlẹ́kẹrú pẹ̀lú dust ó bá yẹ ẹ̀pẹ̀ lẹ́nu ẹ̀ ewo rè ó jẹ́ bisikíìtì ni ìgbà tó máa wo ara ògiri lórí pé irọ́ ni sọ pé irọ́ ni ó ògiri kọ́ ló ń jẹ àmọ́ kò lè parọ́ mọ́ lásìkò ìgbà yẹn ẹ mọ bí ìgbà kan bá múyàn lọ́rùn ọwọ́ ẹ wò gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni Calvin ló ṣe ká ìyàwó ẹ̀ níbi tó ti ń jẹ ògiri lásìkò ìgbà yìí ni Patrice ṣẹ̀ṣẹ̀ wàá bẹ̀rẹ̀ sí ni máa ṣe àpàtẹnujẹ́wọ́ ló bẹ̀rẹ̀ sí máa ṣàlàyé sórí n tó rí yìí bó ṣe wà rí o kó tó di pé mi àti ẹ̀ pàdé kó tó di pé a bẹ̀rẹ̀ sí máa fẹ́ra kódà nínú ọ̀rọ̀ tọkọ sọ ó ló ìyàlẹ́nu gidi ló jẹ́ fóun lọ́jọ́ náà lọ́hùn pé ògiri bíi báwo iyẹ̀pẹ̀ bíi báwo ó ṣe máa jẹ́rú àwọn nǹkan báyìí ọkọ bẹ́ẹ̀ lọ́jọ́ yẹn pé dáwọ́ kínní dúró má ṣe bẹ́ẹ̀ mọ́

0: ẹni tí mo sọ̀rọ̀ ń pa ẹ̀ lálẹ́ yìí bó máa ń jẹ ògiri ó máa ń ti ògiri jẹ ó máa ń gé lára ògiri ó máa ń bù nínú ògiri láti jẹ òun ni orúkọ ẹ̀ ń jẹ́ Patrice Benjamin Ramgoolan
1: Baba ta lo je fa

0: ẹyẹ bí ọkùnrin sọ wọn ní gbó ewé ń jẹ àdùbí tradu medical clinic ló ti ṣẹyọ pẹlú ọkùnrin egbògi tí wọn fi mẹjìlẹ gbé kalẹ ogd powder tún kan gbà kan egbògi tó ń palẹ àìsàn mọ lágọ ara ogd powder ojú tó ń ṣú ara yíyún ẹfọrí agbá gbígbà ọwọ àtẹsẹ tó ń kú tàìtàì kòkòrò inú ẹjẹ gbé ìlúra kó gbà bẹẹ pẹlú ìmọ tuntun ni wọn ṣe egbògi oníbejì ó wà ní gbogbo ẹka iléeṣẹ ewé ń jẹ àdùbí tradu medical clinic ẹlẹrúmọkẹ compound òkè ọfà bàbá àṣálẹ bus stop ìbàdàn ewé ń jẹ àdùbí tradu medical clinic ló ṣe telephone 003-326-0141 tàbí 805-345-9223 ogd powder ògidì nínú tòótọ́.
1: Ẹ ń ṣe àlàyé àwọn kòkòrò lọ́kan ọ̀jọ̀kan. Èyàn ò lè mọ̀ wípé ń tí kòkòrò ń bà á jẹ́nu àgọ́ ara ọ̀pọ̀ tó bá ń a kàn mọ́ gbọ́ kòkòrò kòkòrò àsopin sí àìmọye ọ̀nà bójú èyàn bá ń sú kòkòrò ní fà á kéèyàn mọ́ di méjì lójú èyàn ojú ọmọ ṣe bí iná wẹ́dà a jẹ́ pé kòkòrò yìí gan le ó le gbojúlọ èyàn tí ó sọ èyàn di tá ń wọlé.
2: Olóòtú kòkòrò fọyàn lójú kòkòrò ní ń fa ìsan rọpárọsẹ̀ tó bá ti kẹnu bọ omi àti ẹ̀jẹ̀ ara ẹ rí pọ́n mọ̀mọ́ wa tí wọ́n tó bí ọgọ́ta ọdún síwájú lóko wọn ó rìn bí abúlé kan sí kejì abúlé kejì sí kẹta wọn ó ru ẹrù lóko láàárọ̀ wọn ó tún ru oúnjẹ tí wọn ó jẹ padà wá sílé lálẹ́ tó bá wá fẹ́ ṣe bí ọwọ́ kan òjòjò tó bá fẹ́ tẹra díẹ̀ wọn ó bọ̀ sẹ́yìn kùlé wọn ó ja ìwé àtegbò ni wọ́n lò tẹ́mi wọn fi máa ń gùn táwọn bàbá wa tí wọn bá ń lọ sí oko láàárọ̀ wọn ó kó ebù sulé rí wọn ó fọkọ́ kọ́ èjìká wọn ó rìn bí abúlé kẹta sí kẹrin lẹ́yìn ìgbà náà tí wọn bá dé oko wọn ó tún wo sí rí ọ̀gẹ̀dẹ̀ kan gbọ́n bá ń bọ̀ àlé lálẹ́ wọn ó tún sálé ọrùn tí wọn bá wá jí láàárọ̀ ọjọ́ kejì tó bá fẹ́ ṣe bí ọwọ́ kan òjòjò tó bá fẹ́ tẹra díẹ̀ àwọn bàbá wọn jẹ́ ewé àtegbò ni ewé àtegbò ni èmi olóyè ọ̀tún olúwawo jẹ́nára fún gbogbo olùbàdàn tí mo wá papọ̀ gẹ́gẹ́ bí mi ṣe máa sọ pé ọmọ àfẹwò orí bí ni mí àgbà òye ni mí nílẹ̀ ìbàdàn àdẹ gbọdọ̀ fi ní jẹ́ oyè àwòdì kámọ́ lè gbé adìẹ àwọn egbòogi ìsànbáyé tí mo ti ń lò láti bí ọgbọ̀n ọdún ní nǹkan kan sásìkò yìí tá à ń fi ṣètọ́jú àwọn kòkòrò yìí ẹ̀jẹ̀ aré la bí ẹṣin o bẹ́ẹ̀ ni ìran aláṣẹ nìkan ọ̀pá kan ṣoṣo láwùsá mú lọ́wọ́ o tó fi ń dàgbà màálù ọ̀tún olúwawo jẹ́nára fún gbogbo olùbàdàn tá a wà yìí kì í sóye ìdánilọ́lá o àgbà òye ìmọ̀ ìjìnlẹ̀ inú káfíwé àtegbò sọmọ aráyé lóore ni èmi máa sọ fún pé egbòogi tẹ́ ẹ bá lò láàrin ọjọ́ kejì sí ọjọ́ kẹta ẹ gbọ́dọ̀ bẹ̀rẹ̀ sí máa rí àyípadà rẹ̀ ni torí pé tíra ọba lọ lógún ọdún ìjọ kan ṣoṣo lòótọ́ ọ̀rọ̀ ọba béèyàn bá dẹ̀ ta fàsókè tó bá yí ó borí bọ́ba ayé ọba rí tọ̀rọ̀ ń wò ẹ̀dá kan ò ní gbowó ẹkún kó fira jẹ ni mo ti máa sọ fún yín bẹ́ẹ̀ ti pẹ́ ẹ ti lòògùn lòògùn kọ sáìsàn tí ò lóògùn tiẹ̀ kọ sáìsàn táwọn bàbá wo yẹ fi ewé àtegbò wò àfi tọ́ ọba tí ìdọ́dọ̀ oníwòsàn tiẹ̀ ẹ̀ẹ́mẹ́ta ní àrùn àkọ́kọ́ láìlera ẹ̀ẹ́kejì ní ta wò tí ọ̀sán tá ń pè láìsàn tó bá dé lẹ́ẹ̀kẹta ó lè di àrùn tó lè pa ẹ̀mí èèyàn run ẹ̀mí wa ní ọ̀jẹ̀ṣẹ́ wa èmi ká mọ́ kí n pọ́ lórúkọ tánù ń jẹ́ ẹ kà sí èmi olóyè ewé ń jẹ́ àdùbí ọ̀tún olúwawo jẹ́nára fún gbogbo olùbàdàn tá a wà yìí wọn gbọ́dọ̀ fi àjòyè àwòdì ká mọ́ lè gbé adìẹ ẹ̀ǹdẹ̀wò ń lọ lọ́wọ́lọ́wọ́ lórí àwọn egbògi wa ẹ máa bọ̀ fún tí ń jẹ́ kòkòrò ara àìsàn ilé ìdí rọpárọsẹ̀ tẹ bá wò ran o kòkòrò ara le fọyàn lójú ewé àtegbò tán àmọ́ ọmọ wa ń lò mo ti ṣe sílànà ọmọ tó tó mo ti ṣe sílànà tòde òní olómi ní ọ̀fọ̀ àwọ̀ká tinú san ara powder ní ọ̀fọ̀ àwọ̀ká tinú ẹ̀jẹ̀ ẹ kà sí mi ní ẹlẹ́rùmọ̀kẹ́ compound òkè ọ̀fà bàbá àṣálẹ̀ láti ibikíbi ẹ wọkọ̀ tí ń bọ̀ wá sí géètì òde ẹ sọ̀kalẹ̀ lọ já òde ìdí ayùn rẹ ẹ béèrè bí wọ́n ti ń tẹ ní láàrin ọjà ẹlẹ́ lọ sí òkè ọ̀fà bàbá àṣálẹ̀ ẹ sọ̀kalẹ̀ ní apá ọ̀tún yín bẹ bá dé bàbá àṣálẹ̀ ti rákọ mọ̀nà wa ń bẹ̀ ẹlẹ́ ń bọ̀ wá sílé bàbá ewé ń jẹ́ àdùbí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ lè pè mí sí òun náà ní 08033260141 tàbí 08053459223 08053459223 ẹ ní faisal ló gbá o.
1: ẹ ṣeun bàbá títí ọjọ́ míì tá láǹfààní àti pàdé mo kí yín o fẹ́mi ògúnyẹmí rèé ẹni tí gbogbo ayé ń pè ní ológbòrò ọmọ bàbá tí ń bẹ lé lérú a ní faisal ló gbá ẹ kú.

0: ẹyẹ bí ọkùnrin sọ wọn ní gbó ewé ń jẹ àdùbí tradu medical clinic ló ti ṣẹyọ pẹlú ọkùnrin egbògi tí wọn fi mẹjìlẹ gbé kalẹ ogd powder tó kan gbà kan egbògi tó ń palẹ àìsàn mọ lágọọ ara ogd powder ojú tó ń ṣú ara yíyún ẹfọrí agbá gbígbà ọwọ àtẹsẹ tó ń kú tàìtàì kòkòrò inú ẹjẹ gbèlúra kó gbà bẹẹ pẹlú ìmọtótó ni wọn ṣe egbògi oníbejì ó wà ní gbogbo ẹka iléeṣẹ ewé ń jẹ àdùbí tradu medical clinic ẹlẹrúmọkẹ compound òkè ọfà bàbá àṣálẹ bus stop ìbàdàn ewé ń jẹ àdùbí tradu medical clinic ló ṣe telephone 003-326-0141 tàbí 0805-345-9223 ogd powder ògidì lẹ́ni tòótọ́.
1: Ọ̀jẹ̀ ti kúrò ní tànà, egun ti dòwó 32 FM 94.9 Laughter House, orí òkè téńté Premier, Mọ́kọ́lá, Ìbàdàn.

lo ya leyin mo se ti mo sa ojo lai da laye lomo je te ba re en to ke omo e eni o mo riri olohun ni o to ke omo to bere si nke koda o le ke lakeju gan eni o ko ke omo titi o mo riri olohun ni o gbogbo eyin ti eni o tomo yin o sinu nle pelu yin te n gbo eto yi eni o tomo yin wa ni agiju lo wa awon elesin alakata kiti ti won da nkan kan mo ti won mo oro olohun yi olohun o da awon omo yin pada o olohun o da awon omo yin pada o eyin te wo tomo yin de wa nu nle e wo e ma gbianju lati gbadura fun mo gbogbo abi omo to ba so pe abi no ba jo ohun to ba jo omo ohun tara ohun lohun kokon ma gbon danu iru e dabe o kin eni ohun yin je ohun je omo o bi no ba jo mi to ba jo to ba jara eni ti no ba jo mi to ba jo omo mi ara mi ni ma kokon gbodanu owe yo ba ni toto ṣùgbọ́n ìtumọ̀ iná tí wọ́n ń sọ yẹn ó yàtọ̀ sí nǹkan tẹ́yìn ń ronú lọ́fà iná bá ju ẹ̀ tó bá ju ọmọ ẹ̀ yẹn ni pé jọ tí ara ẹ bá ń gbóná tí ara ọmọ bá ń gbóná ẹni o kọ́kọ́ dìde náà ẹni o kọ́kọ́ lọ mójútó ọmọ yẹn ọlọ́run fún ara ẹ̀ gan á dẹ̀ dúró tìwọ́ náà torí ó mọ rírì ohun tí ó fún nìyẹn gbogbo ẹ̀yin tí ọlọ́run gbé ìṣàkóso ìlú lé lọ́wọ́ ẹ̀yin pastor ẹ rí pé mo bẹ̀rẹ̀ látòrí àwọn pastor tọmọ kékèké wà nínú ìjọ yín ẹ̀yin àáfà tẹ́ ẹ láwọn ọmọ ilé kí ó tó pọ̀ rẹpẹtẹ ẹ̀yin ìyá tọ́lọ́run fún lọ́mọ ẹ jẹ́ ká mọ rírì ohun tọ́lọ́run fún wa o pápá ẹ̀yin ìjọba ẹ jẹ́ ká mọ rírì ohun tí ọlọ́run fún wa pé ọmọ ṣe pàtàkì ó ṣe kókó tàbá darúgbó ṣe ń gbọ́ báyìí o ọmọ ẹni ní sí ní gbé sókè òbí ẹ káàbọ̀ sórí fàájì express taiwo tèmi lolú ọkọ̀ olúwa ṣeun tèmi tọ́pẹ́ mc obama pẹ̀lú mc wo

àwọn ọmọ lórí ògo yín àwọn ọmọ yín wà ní ìhámọ́ bóyá ìwọ̀n ni o bóyá police station ni o bóyá inú gbó kìjikìji ló wà ọlọ́run á wọ ọlá dé kápàró lè láyé kásà fadà bàtà ẹni á wọ ọlá pé jésù ẹni ò wá sínú ayé ẹni ò látọwọ́ maria ń díá ó sì ṣe dáadáa ó jẹ́ ìkan ọmọ ọlọ́run ni o ọlọ́run á dá

Ọlọ́run a ràn yín lọ́wọ́ nítorí àwọn èèyàn méjì kẹ́ sọ àwọn ọmọ kékèké bíi 40 something ẹni ò kẹ́ sọ wọ́n nù sínú igbó. Torí àwọn èèyàn méjì yìí ti dàgbà ẹni ò wọ́n wúlò fún léde wọn wọn ò wúlò fún lù wọn. Àwọn ọjọ́ ọ̀la wa Ọlọ́run a ràn yín lọ́wọ́ láti wá gbogbo ọ̀nà láti gba àwọn ti won wa ninu amọ eni o papa awon omo kekeke Ọlọ́run a ran yin lọwọ lati gba won sile Ọlọ́run a ran yin lọwọ o ijọba wa nipinle Ọyọ ati ijọba Oke ati ijọba Asalẹ to fi mọ Kwara Ọlọ́run a ran gbogbo wa lọwọ Emi yo gboju mi sori oke won ni nibo ni iran lowo temi na ti ma wa eyan bi omo to je pe eyin o sa bi omo abi ogba ni yin Ọlọ́run wonu okan yen mo riri ohun t'Ọlọ́run fun yin yi o eyin te so pe kan mo to jogun eyin ma jogbon eyin te fun awon omo lepe ninu ile ni omo o ti se kekere ba ni sori ye buru ni ka ma so buru kan gbo buru lenu anbo re be se pe fo mo le se pe fo ko be se pe fun yawo le se pe fa awon omo to bi fun yin Ọlọ́run a sanu wa Ọlọ́run

0: àwọn ẹnìkan wà tó yẹ pé club ni wọn ṣì wà ní tiwọn àwọn ẹgbọn wa kan wà ní wọn máa wà nírú club bóyá bíi polo club tennis club ronis club ibẹ ni mo ti gbé kò wá síbí àwọn club dẹ kọ́ńbàdàn yọ ajòrosùn club àwọn bàbá yẹn máa jókòó sí ajòrosùn club ni ẹni ògínì kan club ìgbà ọmọ ìbàdàn club ccri club àwọn èèyàn ń jayé ìbàdàn yìí ṣá ẹ ń jayé gidi gan ìbàdàn yìí ẹ ń jayé o àwọn club táwọn bàbá àgbà yẹn máa wà ọwọ́ ọ̀rọ̀ lẹ́ni wọ́n máa wà ńbẹ̀ kán tó kò ńbẹ̀ máa tó bíi 10-11-9 wọ́n délé báyìí wọ́n ń lọ jẹun ni oúnjẹ kékeré wọ́n á ti pe madam ẹjọ́ oúnjẹ kékeré ni mo jẹ́ ẹlòmíì gan ò ní jẹun tó bá délé mú bọ̀ irú àwọn wo báyìí wọn kì í lọ club tá à ń sọ yìí bi martin bi ata acapella martino suisha kini kan ẹni o ibi tí ibẹ̀ làwọn wo máa ń lọ jésù olúwa mi àwa ṣọ́ọ̀ṣì ìrọ̀lẹ́ làwa máa ń pẹ́ sí ṣọ́ọ̀ṣì ni àwa máa ń wà ẹni ìsọjí lóríṣiríṣi látòrí òkè àgélú lọ sórí òkè ìdó àjìnà rí a bọ́ sórí òkè bàbá àbí ìlẹ́dẹ́ a ti bẹ̀ a lọ sọ́lọ̀ ń kọ́lé ọlọ́run kọ́lé wa ọlọ́run kọ́lé tù a lọ akínkẹ́ a bọ́lẹ̀ látakínkẹ́ mi ẹni orí òkè arúlógún tó gẹ̀ẹ́tì ọlọ́run kó ṣàánú wa
1: pẹ̀lú
0: owó mọ́tò yín náà rẹ̀ fi lọ pẹ̀lú owó mọ́tò àbí àti rẹpo sí mọ́tò ani o akáàkiri kí wọn wàá máa fi délé ò ní wojú anybody ti máa rẹ yẹ ẹ blood of jesus ni ó lọ sùn lónìí.
2: olúwa làpáta
0: ẹ onípò ọrẹ àdúrómọ láì sí èméjì ọlọrun mo yí padà wẹ́sẹ̀ okan jáwọlé okan gbá mẹ́kọ fóònù lọ́wọ́wọ́ kí n sọ́ni àdé ẹ̀yìn ọmọ yìí ṣá.
3: bàbá
0: bàbá wo ni akílódé.
3: bàbá no go die unless you go die.
0: ẹni ẹlẹ́ni ó ti mọ tí yóò ti l'accident lọ́nà títí. ọjọ́ kejì lójú ẹ̀ dá ẹni hospital ló ti bá rẹ̀ ó gba blaster lójú bá lẹ́nu bá kí ló dẹ́lẹ̀. L'accident lánàá ni mọ́tò kọ́ ló ti bàjẹ́ ìyá wọ studio bọ́bọ́ no go die unless tí wọ́n darúgbó ẹni ẹlẹ́ni lágbára ọlọ́run àní kókó.

kẹfà kagbara àwọn kàmú lè má bra gádàbà lágàbà ó gbà kí a fi mí sí ìhámọ́ òkú ó gbà olúwo ṣe jésù olúwa wa mi ẹ gbàdúrà ọpẹ kejì yìí o ṣé mo ní pé ibi tá a wà yìí ẹ ní àdúrà ọpẹ àti ìyìn àti orin ọpẹ ni ẹni ò ẹ máa mi orí yín ẹ máa mi ẹsẹ yín ọlọ́run ò ṣe ò jẹ́ kí kankan ó daṣẹ́lẹ̀ ọpọlọ àwọn ẹnìkan ti daṣẹ́lẹ̀ o ẹsẹ̀ àwọn ẹnìkan ti daṣẹ́lẹ̀ ìwọ náà tó tún bá ń dúpẹ́ pé olúwo ṣe ń torí pé ohun tó ń ṣe mí yìí ìwọ ẹni ò ní agbára lórí ẹ̀ láti wò mí sàn ìwọ tó bá wà nínú abala pé yẹsì kankan ṣe apá àbí ọwọ́ àbí ẹsẹ̀ ṣùgbọ́n ìwọ tí nǹkan kan ò ṣe ó yá dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run àdúrà ọpẹ́ orúkọ jésù ọlọ́run elédùmarè mo dúpẹ́ o ọpọlọ mi ò daṣẹ́lẹ̀ ẹsẹ̀ mi ò daṣẹ́lẹ̀ ọwọ́ mi ò daṣẹ́lẹ̀ kídìnrín lífà mi ò daṣẹ́lẹ̀ omi ara àti ẹ̀jẹ̀ ara mi ò daṣẹ́lẹ̀

ṣèjì rẹ̀ má dọ̀. Láàrin ọjọ́ mẹ́ta tó gbẹ̀yìn ìrìn àjò oṣù kẹfà. Bí ọwọ́ Ọlọ́run yóò ti máa mú gbogbo èèyàn kọjá sí ìpele tó kàn. Oru àṣírí. Pẹ̀lú Crossover Night June Edition. Látọjọ́ Sunday 28, Monday 29, àti Tuesday 30th June. Next level. Ìpele tó kàn làpò rí ẹ̀. Ẹ̀mí Ọlọ́run

ọkọ mi ni ọdún ayọ ìdòwú láti mọ̀wé. Kò sí gbogbo ìgbà lọ́lọ́run máa ń dé mi náà lóhun. Mo dúpẹ́ pé látìgbà mo ti ń wá sí orí òkè Ìjẹ́bú-òde, mo máa ń béèrè ọlọ́run sì máa ń ṣe fún mi. Mo lọ sí orí òkè Ògo ní ká sanwó sìmẹ́ǹtì ẹyọ̀kan. Mo sanwó sìmẹ́ǹtì gbà mí máa délé, mo ra ilẹ̀. Nígbà tí mo tún máa di oṣù kejì tó jẹ́ oṣù August, àtúnsanwó sìmẹ́ǹtì ẹyọ̀kan máa délé. Dádì ṣe program kan lórí sáfíìsì ní ìdajì. Wọ́n ní ẹni tó máa gba kọ́kọ́rọ́ mọ́tò. Mo ní kan tẹ́wọ́, mo dẹ̀ tẹ́wọ́. Pẹ̀lú ẹ̀rí mi lójú ọ̀nà ni mo ti ń gba prayer yẹn. Mo ní mo ti gbà á. Nígbà máa tó bíi 12:00 ọjọ́ Thursday yẹn, mo rí pé mo rí mọ́tò kan lórí àtẹ, mo dẹ̀ lọ́nà. Níwọ̀nba tó kù nínú àkáǹtì mi, mo dẹ̀ ná mọ́tò yẹn, ó dẹ̀ bá lọ. Ẹni yẹn dẹ̀ gbowó lọ́wọ́ mi. Ìṣẹ̀ra mọ́tò yẹn nìyẹn. Kẹta oṣù tí ó lọ lọ́hùn-ún torí mi lọ ilé ìtòlọ́ yìí.